0: ọdún méje.
1: Oyún ọdún méje, ìwọ ìsun ẹ̀jẹ̀ ọdún méje.
0: Tí n bá rí period mi 5 days ma fi ń ṣe, ó lè lo 22 days wọ́n wọ́n pé kí lè lé ìwọ Ọlọ́run. Bọ̀tí mò ń rìn, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run tó mú mi dúró tí ò jẹ́ ń dòkú. Fún 10 years ago, mo ṣe 40 years. Ìgbà tó máa tó bóyá bí ọ̀sẹ̀ kan, mo last hospital. Ìgbà tó máa sọ, wọ́n ní mo ní fibroid, pé mo ní ìju, wọ́n ṣe àkárí operation. Odidi ọjọ́ mẹ́rin ni mi fi lajú. Gbogbo ọkọ mi àtọwọn ẹbí mi gbogbo wọn ti dààmú. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé. Ọlọ́run tó mú mi dúró tó dí mi padà sí àlàyé. Pé mo tún wá rí ọjọ́ tèní tí mo tún pé 50 years. Mo dúpẹ́ mo yin Ọlọ́run lógo lọ́pọ̀lọpọ̀. Ní ọdún kẹrin ni mo gba program ìrìn òwúrọ̀. Àbúrò mi tó introduce sí mi, ó wà nínú gbọ̀ngàn lẹ́nu. Àwọn nǹkan láìsàn tí mo la gbogbo àwọn nǹkan yẹn kọjá, ó di lẹ́yìn mi, màá kàn máa ri pé bí nǹkan kí nǹkan máa rìn ní ara èèyàn. Màmá àwọn ọmọ tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi gbà yẹn, màmá ní kó bá mi gbà lẹ́sẹ̀ẹ́, kó máa bá mi fi òróró pa, àtomi àdúrà mò ń mú. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí gbọ́rí òwúrọ̀ yìí, branch abúlé ẹ̀gbá ni mo wà. Mò ń bọ̀ láti abúlé ẹ̀gbá ní ọjọ́ yẹn, a parí program Thursday. Mo wá cross sí other side níbi Kingston ní bus stop yẹn. Mo dé junction yẹn, mi ò lè mí mọ́, mi ò lè rìn, nǹkan yẹn kàn mú mi láyà ni. Mo dẹ̀ gbé àpẹẹrẹ ìgbàgbọ́ sínú báàgì mo gbé sórí. Wọ́n á wò pé Jésù ṣàánú mi. Mo ṣe ara pálapàla, mo bọ́ sẹ́gbẹ́ kan, mo gbé àpẹẹrẹ ìgbàgbọ́, òróró, mo mú àti omi. Ìgbà tó máa tó bóyá bíi 20 minutes, kinní yẹn tú, mo kúrò ńbẹ̀. Mo lọ sí ibi tí mo ti fẹ́ wọ mọ́tò. Mo ṣe àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé èṣù gbógun, nítorí nínú ilé ìyá mi wọn jẹ́ kán dúró jẹ wọn mọ́. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run tó gba gbogbo ogun lórí ayé mi, tó jẹ́ kán máa jẹ ẹnu àrùkiri. Mo dúpẹ́ pé mo ní Ọlọ́run. Ọlọ́run dẹ̀ tí wọ́n fi ọkọ mi ṣe bàbá àti ìyá fún mi, ó dúró tì mí ní gbogbo ọ̀nà. Mo yin Ọlọ́run lógo lọ́pọ̀lọpọ̀ fún ọjọ́ ẹ̀mí tó ṣojú mi àti ìdílé mi àtọmọ àtọkọ pé mi ìfẹ́ ẹnikẹ́ni ṣàwátì nínú ìjọ Ọlọ́run. Nítorí ọkọ mi gan máa ń sọ Muslim lọkọ mi, tó bá ti bèrè mi, yálángbádá kan, ìyàwó bàbá ṣe bí ọba ni, ọmọ ìyá ṣe bí ọba nìyẹn. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run wá bá mi gba gbogbo ogun lórí ayé, kò dí mi lọ́wọ́. Débi pé tún fún mi lọ́wọ́ láti lọ káàmpù, kò dí mi lọ́wọ́. Mo yin Ọlọ́run lógo pé wọ́n fi ṣe bí ọba bú mi. Nínú inú ìjọ funfun lèmi náà ti kúrò. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run gba gbogbo ogun. Kò jẹ́ kí n fa ìsàn lò gbà. Ọlọ́run ṣẹ́gun ọjọ́ tó ti pẹ́ ṣe nínú ayé mi. Ìdí ọpẹ́ mi kó lu àkógbọ́ ọpẹ́ àti yìn mi.
1: Amen. So ìsun ẹ̀jẹ̀ yẹn ti
0: o ti gbẹ
1: dànù.
2: Ẹ káàárọ̀ sá o. Orúkọ mi ni Jọ̀kẹ́ láti abúlé ẹ̀gbà. Ọmọ ìjòyè afẹ́fẹ́ ni àwọn every Thursday. Mo máa ń lọ sí abúlé ẹ̀gbà. Mi lẹ́rìí ni ọ̀dájú èmi náà mẹ́rin wá Ọlọ́run ṣeun. Ẹ̀rí mi lọ báyìí pé ọjọ́ Friday tá a wá ló fún àpẹ́. Mo sáá débẹ̀ bẹ́ẹ̀ ṣe la máa lò ó pẹ̀lú mi. Torí gbogbo ẹ̀ ọjà dọ́ọ̀ kò sí ẹni tí ì ṣá. Mo sá gbọ́dọ̀ gbà níbẹ̀. Mo sá wà, mo sá ń lówó yẹn. Bí sí 6,000, mo sá máa ní ìjà ara mi láì jẹ kankan. Mo ní change díẹ̀ ní báàgì, mo ṣa gbogbo ẹ̀kún, mo sá fi wá. So ìgbà tí Pastor Akife wá dé tán gba program, wọ́n kọ́ ni pé ẹni tó bá lè san 1,000. Èmi tí mo dẹ̀ ń bonú báàgì mi pé tó owó tí ń gbé mi délé, mo dúró. Ẹni tó bá lè jáde, tó bá lè ṣe é. Nítorí ó ṣe nítorí ọmọ kó fi gbàdúrà fáànù kó fi ṣe kíní. Mo sá lọ, mo gbàgbọ́ mi pé tí n bá máa délé Ọlọ́run á ṣe mo lọ, mo ṣe 1,000. Dádì ẹni tó kọrin tán gbà tán sọ̀rọ̀ tán, kí dádì tó gba program táwọn náà tún ń sọ̀rọ̀ táwọn pásítọ̀ ṣe kíní tán. Nítorí ẹni tó bá lè ṣe 3,000 before Monday, mo tún lọ, ó jẹ́ 4,000 naira. Ìgbà tí mo lọ tán pray fún wa tán, ìgbà tí a kúrò. Tí dádì gba program náà, ẹni nǹkan tẹ́ni kálukú bá ní tó lè fi tàwórí lọ rẹ̀. Ohun tí mo ní mo jáde lọ sán, àsàfi wá sílé. Bàtà délé àwọn tó sì jẹ́ mi lóko mi. Bí àwọn kan mo sá san ẹni tó san 3,000, ẹni tó san 2,500, mo sá kawó mọ́ àkáǹtì, mo sá jẹ 7,000. Ẹni ó sì ní ká gbọ́dọ̀ san before Monday. Mo ṣe ti ṣẹ́ẹ̀ṣì dé ní Sunday. Mo ṣe 4,000 naira yẹn lóde wa. Mo ti ṣe 4,000 jẹ́ tí mo jẹ́ o. Wá kọjú sí mi ṣe lóore, wá yà mí lẹ́nu o. Mo sá wà lé lọ́jọ́ Monday, òjò yẹn rọ̀. Kí ni mo kúrò báyìí tí mo múra tán? Mo wá di báàgì mi pé jẹ́ kí n máa lọ ṣọ́ọ̀bù. Mo ṣe rí kọ́ ni. Ọ̀rẹ́ mi kan bó ṣe pè mí nípa. Àǹfààní ẹ̀ tí ìdè ṣọ́ọ̀bù náà mú ní tí ìdè ṣọ́ọ̀bù o. Mo ṣe fẹ́ kúrò nílé. Nígbà kúrò nílé ẹ wo ẹ lè ráyè. Ẹ jẹ́ ká jọ lọ sí Èkó. Ẹ wọ́n rán wọn níṣẹ́ kan ká jọ lọ. oyo ma yo nkan kan je mi eh okay oya je apade labule egba ba se lo ni o hey laigbe life of daddy gba mo de to ma send you wo si 300,000 ah oya mi len gba won ko si ti wa nle te si pe yo tele tele ya yo mu fi dipo je mu olorun ma se se bayi le se dara to ah daddy ti gbadura fun wa pe osu keje ta fe bo si osu eri ni ah mo si ti so fọlọrun ki olorun koju si mi se lore lona iyanu ti mi fokun si si mi o lero ko koju si mi se lore ko koju si dile mi se lore mo ti gbadura be mi de mo pe olorun a sa se pe di jeri le ti ya ko di se ni December time olorun ko le fi mi atoko mi ati ko lo ni December time ube lawa be ni bi tere mi lo ni yen daju o
3: ah gbogbo agba ti yu agbo ara elenu

0: báwọn èèyàn kí mọ bí dí tàwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe ma ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: 32 FM 94.9.

0: igi ọpẹ ò ní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kòkòkè ó pọ
1: ó ṣe ọlọrun mi ó pọ ó pọ ó pọ
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo

0: Bara Golden Chance Lotto. Eko aduro ti wa. Lori kore ni lesa Golden Chance Lotto. Yo ma tan lorun. Lori basepo yin pelu wa. Golden Chance Lotto. Lesa kese ni won san winnings. O ni je tan kon tun ma bere ninu e. Nibi kibi lo ti le gba winnings e. You can get winnings anywhere. Eyi gan lo mo kan oni bara wa bale. Golden Chance Lotto kete. Lati so ni bara doloro. Golden Chance Lotto. Ilese ti wa afaye gbagba kugba. Laye akiso pe ti awon agent wa taja. Ma fi kan dikan. Ilese Golden Chance Lotto yato. Lesa kese la won sanwo. To si han kedere faye lati gba yi wa. Wa ran sesa ni winnings. Idire ti ilese Golden Chance Lotto peje asiwaju laarin awon akegbe
1: to ba fe di alagbata wa fi atejise ranse sori number yi 0703397 6247 adewon ati asotele nbe o
0: Golden Chance Lotto ona to ya lati so de millionaire
2: aseju ni ka gbe radio mi 32 fm ti wa oke
3: baba fe ndode
4: Akiwa kabo pada lati ojude oja 32 FM 94.9 royin baba fendo on ten siwaju pelu amofin yomi ogun lo lati ajoma atakutu ibere ati awon akori tin be ninu royin sirawa laaro yi
5: ma ba wa pekele su pale
4: amofin ria
5: o amofin yomi ogun lola
4: o da bi pe oju opo ohun o ti sa lo ni ki amofin ka to o pada sodo won ma gbagbe wi pe ojo kokandinlogbon osu kejo ta wa ninu re yi ayajo ojo amala ni ko ni 32 fm ticket wa o si wa nle fun wa lati ra eni to ba nife lati ra ki won tete kan si wa hello
5: amofin yomi ogun lola
6: mo ki eyan tokun
4: yes sir
6: e
4: ka ro sir
6: o de ti awon ara ile aku dede o
4: amofin awon iroyin po laaro yi yo si wu wa ka jo de bi to po bo ni a se dogbon si ti a fi de awon bi to po ndada die laaro tori pe e ja koko wo abala kan ni ayin na lori oro osowo ko sowo adeyemi eleyi ti o kan gbaja bi amila iroyin to bota laaro yi ninu owe iroyin vanguard gbaja bi amila nso pe esun bani loruko je o na ni eyi ti awon o fi kan adeyemi ti o si san owo otoran ti o ma lo bi bilionu 15 naira latara pe ese tawon o mo nipa re o na ni awon fe mo boju e koda iwe royin ko gege bi awijare pe awon o ti e mo eni te fesun kan yi debi pa won o ti e wa gba owo ta ba ni ka wo awon nkan to nje jade lori awon iwa ko to bi gbowo ni ana ijeta iroyin gbe bi o se je wi pe ile ejo pase wi pe obitibiti dukia to je ti adaju agba tele ri malami lorilede nigeria pe ko je pipadanu sowo ijoba apapo esun pe eyan wuwa ko tona ni eleyi na to ni se pelu adeyemi to nti gbaja bi amila esun ko to lori kiko wo ilu ni achimugun pelu awon owo eti royin to tun ko wi pe awon oko bogini owo ohun lo bi bilionu 8 o le ta bo wa ni ka wo pelu isejoba to wa loroye iru oruko wo o nla le so yi ni won fe fi so ijoba to wa nita akoko elekeji ni wi pe se ka wa tu gbosuba kare fun joba to wa nita yi wi pe won tu di awon to ja yi pe asiri iwa abaje o wa pelu won abi oju wo o nle yin fi wo awon ajo EFCC iboni ka to won mo lori wi pe wa gbogun ti wa abaje lorilede Nigeria
6: amofin e seun atokun cherry o se ni lan pupo wi pe labe ijoba Bola Ahmed Tinubu ni gbogbo ile lo ti sele emi o ba de wa ba baba ni moran wi pe bí ọ̀rọ̀ ti ṣe rí ní Nàìjíríà lẹ́nu ọ̀dọ̀ àwọn ará ìlú ló yẹ kó gbèsè gbogbo nǹkan tó bá jẹ́ bí ìdọ̀tí tó lè fún ìjọba ẹ̀ lórúkọ burúkú gbogbo ẹ̀ ló yẹ kó sá fún nítorí kò ń ṣe Nàìjíríà nìkan wọ́n ti ń wo ìjọba ẹ̀ wọ́n ń wò ó all over the world ni now ẹ wo gbogbo àwọn nǹkan tó kàn jáde lóríṣiríṣi àfi bí ìgbà tí wọ́n pèèyàn lólè tó wá lọ sí ojúlé ọjà tó wá ń gbọ́mọ ẹranjú eléyìí ò dáa now ẹ wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ẹ wo kéèsì Gbajàbíàmílà Gbajàbíàmílà ní lábẹ́ òfin ẹ̀tọ́ láti ní òun fẹ́ lọ sí court tọmọdé yìí bá dìfẹ́mọ̀ ọ̀hún ṣùgbọ́n undue advantage ló ní tó bá wà ní gọ́ọ̀mẹ̀ntì láti máa lóhùn lọ court it's giving him an undue advantage ìyẹn ẹ̀kan ẹlẹ́ẹ̀kejì ohun tá rẹ̀ ṣe tó kù díẹ̀ káàtó lójú tèmi o òun ni wípé nígbà tí wọ́n jáde tán ni Gbajàbíàmílà ò jẹ̀bi láì kìí ṣe ilé ẹjọ́ ìgbà tẹ wá sọ yẹn jáde tán ẹ wá ní bóyá ẹ lọ bẹ̀rẹ̀ sí ń probe ṣé bẹ́ẹ̀ bá dúró kí rìpọ́ọ̀tì probe jáde kẹ́ ẹ tó máa sọ irú eléyìí tẹ̀ ń sọ ẹwu kéèsì Umahi ní àná ló jáde ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí telephone conversation private conversation tó ṣẹlẹ̀ láàrin ọmọbìnrin tó kù yìí àti boyfriend ẹ̀ ṣé Umahi wà nù yàrá pẹ̀lú wọn ni àbó tàpù fóònù ọmọ yẹn ni tó fi lè gbọ́ gbogbo nǹkan tó sọ torí lábẹ́ òfin tó bá máa sọ irú nǹkan tó sọ yẹn ó yẹ kó ní ẹ wò Mr. X ó sọ fún mi pé òun pe fóònù ọmọ yìí o báyìí ló sọ o báyìí ṣé mo pé ìyàtọ̀ wà nù yẹn bó tẹ́ ẹ bá gbọ́ interview yẹn kò dárúkọ ẹnìkankan pé wọ́n sọ fóònù ó sọ bí ẹni pé ó wà ń bẹ̀ tí conversation yẹn fi ń go on ni mo wà lórí program kan lórí rédíò kan léyé àárọ̀ yìí ẹnìkan bá ní ṣe bí àwọn phone networks wọ́n lè ní recorded conversation yẹn bóyá ó lọ gbà ní ó dáa ẹ jẹ́ ká wá tiẹ̀ wá rò wípé ó rí bí arákùnrin yẹn ti ṣe sọ ǹjẹ́ yẹn ò wá fún àwọn ará ìlú ní justification tó fi ń sọ pé kí Umahi kó step aside because tó bá jẹ́ pé lóòótọ́ ó lọ sí radio phone network láti lọ gba conversation yẹn ó ti bẹ̀rẹ̀ sí tamper pẹ̀lú evidence nìyẹn and that is what people are complaining about because he is now using his position to tamper with evidence gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn jẹ́ nǹkan tó dáa ó dáa ṣé bá ṣe fẹ́ máa ṣe ìlú yìí rèé ẹ wo eléyìí tẹ́ ẹ dárúkọ ẹ̀ former attorney general almost 200 and something billion ló bọ́ sí àpò ẹ̀ ṣé àwa ń ṣe investigation àti trial tá à ń ṣe fún ọmọkùnrin yìí nítorí kò sí ní pátì wa ni torí òkó wà wà ń bẹ kí lorúkọ senate president akpabio wà ń bẹ gbogbo àwọn èèyàn wọ̀nyí tó ẹ pé wọ́n ti ní skosko kan àbí míì nínú kọ́bọ̀dù wọn tí tinubu tó kó rora yìí orúkọ burúkú náà ń fún gbogbo iṣẹ́ takuntakun tó lóun ń ṣe fún lòó gbogbo àwọn eléyìí ń rọ́bì iṣẹ́ ẹ̀ ní délé mọ̀mọ́dù dẹ̀ sọ nǹkan o wọn ò gbọ́ sí lẹ́nu ni ó ní gbogbo àwọn èèyàn tó surround the president yìí ó ní lójú ẹ̀ wọ́n a máa ṣe bí ẹni pé àwọn lè fàyà gba ìbọn fún ó ní ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ burúkú náà sọ ẹ̀yin ẹ̀ wá wò ó sì ẹ wo irú iṣẹ́ tó ń ṣe tó fi ń ba ìjọba ẹ̀ jẹ́ egi gogoro má dẹ̀ gún mi lójú ní pátókèrè la ti ń wò ó so tí bọ́lá ahmed tinubu bá rí àwọn èèyàn wọ̀nyí to attract odium si government there. O ye ko wa bo ye ma sun won segbe ni e wo ti case eleyi ti won confirm ambassadorial appointment ni senate lana eyin na e wo awon eyan to jade ton protest case one court ton su e both criminal and civil and yet you are going ahead ibere ko mo fe bere lowo ijoba any mere allegations ni ye o bodo da yin duro lati se nkan te fe se fair enough ki court ba wa pronounce guilty nko e ton pada se yin ko yen you have to be circumspect gbogbo e lo ye ka ropo mora won when we are appointing people o se je pe awon eyan to pe won ni controversies don't say do won awon le wa ro pe boya o daju lati wa ninu ijoba 250 million Nigerians se pe ra awon elomi ti o ni doti ti o laba won kokon lara tele loni they are giving your government a bad name and at the end of the day the box stops on your table president na ma blame on
5: amopin yomi ogunlola ke to ku la bala beun mo fe bere pe lowo lowo ba awon eyan so pe iru mai o ye ki ile ise olopa ko ti wa la ko lo ile ise olopa bo ba je mekunu ni ohun ti won ko sinu se ilana bi gbogbo nkan se nlo yi so si nto
6: nkan ta nso niyan koda ki won ma ri joba wi pe o ngbe lo eyin enikan oda eje kin sare mu eleyi jade iroyin ti yawo mi ka le nkan lori awon ton disobey traffic light ejo awon ta lo disobey traffic light number 1 awon olopa number 2 convoy governor number 3 convoy president number 4 convoy soldier atawon maruwa atolokada ton wa under the control of government ti government ko le control won so who carries the blame ti soldier ko ba break speed light yo be speed light ta lo ma sanwo ta lo ti ma mu
5: e je awon si ibomi
6: so ohun ti mi so ni pe government is the mirror of society.
4: Ohun
6: ta ba ni ko da ko da o da to ba je mekunu lo wa ninu case umai bi e ti se Winston I want be kula won ma bere question lowo e sugbon tori le wa nu government nsin e wa nse bo se wun yin won ran ni lu bayi na
5: amo fe ja bo si
4: ka to kuro lori oro to ni se pelu awon ti won ba ja traffic light nkan kan awon ti won so pe tawon na ba nta oja ninu moto tabi ma se waasi abi waasi ninu oko koda awon ton ba so wi pe won fenu ja to ti fi nkan sara o ti lile sara gege bi awako egberun lona 50 naira oni won san 50,000 naira tabi ki won lo si ewon osu mefa mi mu oti to le fawon to wa moto e je ka wo bi a tin lu oti gan lawujo wa koda awon bomi wa to je wi pe awon te lero wi pe o ye ke ba won ni di pe awon lo ye ki won se kai e ba won ni be opolopo awon ti won so wi pe oto loja te lomi o gbe kale te ma wo oto ni nkan mi ti o ma ta awon won yi nko awon to nta nko atawon to nra ka ma ti wa so wi pe awon tawon na mu sawon ti won mu lese kuku nikan ta nri sawon lo fin mu abi eyan ba le dogbon re ni ona mi lona ti o je koro se ofi oni dodo e
6: ani ijoba ta ni olohun gba wa ni e je fun yin lapere awon olopa won lawon fe ma enforce ofin to de tinted glasses iyen ni wi pe ilu o fe moto to ni tinted glasses nítorí pé àwọn ọ̀daràn máa ń lò láti fi bo iṣẹ́ burúkú wọn. Àmọ́ ìjọba tó wà lórí òye ó ń gba duty lórí mọ́tò tó ní tinted glasses tó ń gbé wọlé. Ṣé ìyẹn ò kò ń ṣe conflict of interest ni? Ìhun tí ìlú ò bá fẹ́, ìlú ò fẹ́ ni, àti port of entry náà ti máa dádúró. So ìjọba ò ní máa lọ máa waste unnecessary money máa chase ẹni tó ní tinted glasses kiri. Torí ìjọba ti dádúró pé any car tó bá wà tinted kò lè wọ Nàìjíríà. Bọ́n ṣe ń ṣèjọba nìyẹn. Òfin tó gbé jáde yìí, òfin tó da ni, gbogbo ojú ọ̀nà wa, ǹjẹ́ ẹ mọyì àwọn èèyàn mélòó tá a ti lose tán ti kú láyé pé wọ́n wà wọ́n lé mọ́tò kiri nítorí wọ́n fẹ́ ta igbá kan àbáwo kan lójú títì? Kò ń ṣe ohun tó da lóòótọ́. Gbogbo àwọn oníbàárà tán wà lójú títì yẹn they are bí mosquito náà ṣe jẹ́ nuisance ló ń jẹ́ bẹ́ẹ̀. So tí ìjọba bá ṣòfin ni pé irú àwọn nǹkan báyìí ò da, ó yẹ kán mọ bó ti ṣe máa follow help. Ṣùgbọ́n kí la provide as remedy alternatives fáwọn èèyàn wọ̀nyẹn? Mo ń sọ̀rọ̀ kan lórí rédíò yìí láìpẹ́ yìí, mo ní tó bá jẹ́ pé a ní ìjọba tó serious ni, tabala ń jáde à ń wá investors, ó yẹ ká ní factory tó máa gùn láti Èkó títí dé Ìlọrin tó yẹ pé àwọn Tèkó wọ́n máa ṣiṣẹ́ ní sáìdì Tèkó, àwọn Togun wọ́n máa ṣiṣẹ́ ní sáìdì Togun, àwọn ti Ìbàdàn wọ́n máa ṣiṣẹ́ sáìdì Ọ̀yọ́ state, àwọn ti Adé máa lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn, factory yẹn máa gùn.
5: Amòfin Yomi Okunlola,
6: ẹ jọ ó kọ ẹyọ kan. Òun ni ọ̀rọ̀ àwọn tó ń preach. Ó ti tó àsìkò fún ìjọba láti gbégbèsè lóòótọ́. Ẹ wo àwọn tó ń pera wọn ní kiri o. O ò tiẹ̀ wá rí bi preach. O lọ sáàárín àwọn
5: Christian
6: Muslims
5: àtàwọn Muslim
6: ní north ní corners. O wá jí láago mẹ́rin àbọ̀ àárọ̀. Wọ́n ń lo agogo kiri. Àwọn ẹlẹ́sìn míì o ní tí wọn ọba
4: gbàjọ́ ẹjẹ́ lọ sójú ọjà.
5: Ẹjẹ́
6: lọ sójú ọjà.
4: Ẹjẹ́ lọ sójú ọjà.
5: Ẹjẹ́ lọ sójú ọjà.
4: À ń bọ̀.

0: Radio me. 32 FM ti wa okay.
1: Ekabo pada lati ojude oja 32 FM 94.9 Amofi
2: e seun atokun gege bi mo ti se ba oro nbo nkan buruku gba ni it's like a slight ko wa gbe megaphone ko jilago merin abo ko ma pariwo sa awon eyan leti te ba gba Jesu orun apadi le nlo awon mi ati e so wọ́n ni Muhammad tẹ́ lọ ń tẹ̀lé yẹn kò lè gbà yín là Jésù nìkan ló lè gbà yín là. This is wrong in a secular state. Àwọn religionists must be confined to their premises of worship. Ìwà yín òun ni kẹ́ jẹ́ kó máa attract àwọn èèyàn wá sí church yín àbí mosque yín. The same thing goes for àwọn mọ́ṣáláṣí tó máa ń gbé irú àwọn speakers táwọn musicians gan ò lò wọ́n gbé sókè mọ́ṣáláṣí wọn wọ́n máa pariwo wọ́n disturb àwọn ará àdúgbò àti Christians àtàwọn àti ìbílẹ̀ wọ́n disturb everybody. Òfin láti dé gbogbo irú àwọn eléyìí àmọ́ ìmọ̀ràn mi rèé fún ìjọba ẹ gbọ́dọ̀ dúró pé ẹ fẹ́ arrest ẹni tó ń preach ní civil law o ni nkan ta npe ni vicarious liability. Awon father Gio ati mother Gio to ran won jade enikeni ton ba ti mu ton de mo church to ti wa ko lo gbe eni to aid and abet e criminal law
3: amofin se nte so bayi ni pe won leto lati se evangelism ni atotun atosi lati jere okan
2: ton ba ma jere okan se ìwà wọn ìṣe wọn òun ni kan ma fi jere ọkàn kò ṣe kan ma lọ ma disturb àwọn ẹni ẹlẹ́ni káàkiri particularly in the north toro wà lára nǹkan tó ń dájọ́ gbọ̀n tẹ́ ń rí yìí sílẹ̀ ó wà lára ẹ̀
1: ilẹ̀ amẹ́ríkà
2: ni wọ́n ma lọ blaspheme wọ́n ṣe gbá wọ́n ṣá ó ma lọ sínú cornut kó ma lọ ma ẹwọ́rú obìnrin tó pa the other time yẹn bí ìgbà tó lọ commit suicide nina it shouldn't happen. Ẹ jẹ́ kí
3: ẹ bá wa sáré wọlé ká lè súnmọ́ àwọn ará ilé torí àsìkò
2: ìwà wa ni kó máa attract àwọn èèyàn wá sọ́dọ̀ wa tán bá ti rí bí o ti ṣe ń wùwà pé ìwà ẹni yìí da o
3: kí ló dé
2: tó wá ń ṣe báyìí àwọn ni ó da christian ni jẹ́ kémi náà dàbẹ́ yìí ṣe ariwo nonsense tán pa káàkiri
3: yẹn. Ẹ mọ̀ jà tún lo ìbò nínú kinní kan mọ̀mọ́ amòfin Yomi Ogunlọ́lá lórí ọ̀rọ̀ ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ ń jò ní wọ́n láwọn ìpínlẹ̀ dágan lásì wọn torí kékeré ní ọ̀hún òṣìṣẹ́ àwọn ìjọba ìpínlẹ̀ sì ń darí owó òjọ àsunwọ̀n ìjọba àbílẹ̀ tó ń lọ bí tírílíọ̀nù mẹ́wàá náírà lẹ́yìn ọdún méjì tí ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ yìí ti wá ṣe ìdájọ́ nọ́gẹ̀ àti àwọn adarí àgàn wọn ni àwọn ìpínlẹ̀ tó pọ̀ ní sì ń darí àsunwọ̀n ìjọba àbílẹ̀ o autonomy wọn ni ó pakasọ torí àsunwọ̀n àpapọ̀ òun náà ni àwọn ìjọba ìpínlẹ̀ ń lò lórí ìjọba ìbílẹ̀ kíní ọ̀hún sì rè ń gbé wọn bẹ̀rẹ̀ sí ní pínwó wọn ló ti bọ́ sí 33% láàrin ọdún méjì lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ bó o ní kí lè fẹ́ sọ lórí ẹ̀ ní ṣókí.
2: Ẹ ṣe wọn atọ́kùn ẹ wo on seriousness òun ló bá wa ní Nàìjíríà we don't know what we want lótìtọ́ àti lódodo federalism ó pín sí ọ̀nà méjì ó lè jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹ jẹ́ kí n mú ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ arrangement láti federal àti state government ni àwọn ni contracting parties ṣùgbọ́n tẹ́ bá wo constitution Nigeria ó dàbí pé àwa go a step further rather than making it a two-level contract that is between federal and states àwa ṣe ti wa kó jẹ́ three levels federal state and local government so tó bá jẹ́ pé tripartite arrangement yẹn la fẹ́ then constitution náà máa lọ wọ ó lè fúnyàn léwúrẹ́ kó dokun ẹ̀ mú náà nǹkan tó ṣe ń sìn wọ́n fún wọn léwúrẹ́ wọ́n dokun ẹ̀ mú ni nígbàtí every state ó sì ní ministry of local government affairs ó wá ní kó má control local government awon house of assembly won se yo chairman won yo councilor be si ni ke local government ni legislature ti e section 7 of the constitution eloka gbogbo awon nkan wonyi no ma koko yo kuro
1: e se wa mo fi o
2: ma wa se local government an independent tier of government until they do that
1: e se wa
2: gbogbo emi ni ita won se yen cosmetic ni
1: o da e se o ka suma wa ra le laarin iseju to ku elo e ka aro o
4: e ka aro ma
1: yo sa uruko yin ati bi te ti pe o
4: yo sa ojo lati airport o ti no confession nipa ofin ni won so pe ijoba se lowo pe o si je ko lojito awon kan wa to to n ba ilu je sugbon ti a ba n soro ibere te bere ni te pe se ki awon ki te ni ni won ma se jere okan mo nipe mi kan fe ere ile iru agbejoro wa n se won lo si ile ewe fun eko lati gbe agbejoro o ni nkan ti iwe ofin yen so fun won ni won gbodo ma se oun naa ni won tele ati iwe kini ati iwe keji musulumi ati kristiani o ni iwe ti iwe o ni ti iwe ko so fun won ti awon to si bere re ka awon to daye ti awon naa si pelu e ma se ni iranti mi
1: e ma se ni iranti mi nitori akoko iseju kan fe eyan kan na ni
2: ejo ejo atokun mo be yin eje kin kan so polohun kan
1: o ya
2: sherisa o ni igba kan bi blasphemy ni keyan so pe the god the father god the son and god the holy ghost ugbon igba ti ugbon bere si tele laarin gbogbo awon to gba esin oba kan ni rome ohun lo adjust the bible e lo wo ohun ti mo so ye loka o adjust the bible ko da kakaka won people yi ma bara won ja o ya e je ka ku se ni god the father god the son god the holy ghost so in other words the health of society o mata ta ba ri any provision to wa ninu bible to wa in conflict pelu reality there is nothing stopping us from adjusting it
1: hello e ka ro
4: e te ki ma ki a ti konju ala la ido wa me awu si ti afeto mo ni a ti jangbara ka te picture ati aya fatu yi ni aya ni oruko ti temi ojogbon ti salaye nbe keri a ni ka ma polongo ere o ṣugbọn a ti n abuse there a ma lọ siwaju elegun ke lo ma polongo irere ó níbi tí àwọn àkùsàn tó nù sẹ́yìn agboolu márùn-ún tẹ́tímátì sọ kò sọ wípé àwọn tí ò ṣe àkùsàn ẹwọ́ àkùsàn ẹsẹ̀rì tó nù sẹ́yìn àgbo ìgbà tẹ́ bá lọ sí ní onífá tẹ́lọ́ ń pa gbogbo ìfá yẹn ló kí ní kò ló máa ṣe ẹtì ẹlọ́ ń fẹ́ẹ́ pa sílẹ̀ ń tọ́jà ni nǹkan tí
5: mo kíka pepi sùn mo sì kí amòfin wa nù ìyá elizabeth látọjọ ni lẹ́rí ọ̀rọ̀ lórí àwọn tìjọba ìbílẹ̀ yẹn ni mo fẹ́ sọ kí ló dé ta máa ń lo pàó agbára léra wa lórí báyìí agbára tó jẹ́ pé ipò tá a bá wà tó jẹ́ páàkì ilẹ̀ lọ́jọ́ kan kí ló dé tí wọ́n tún kùn lọ́rùn àwọn ìjọba ìbílẹ̀ ní àwọn ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ ni o tí wọ́n sọ hòdì wọn dání ṣé òfin yẹn ni wọn tẹ̀lé ni àbófin ni òṣìṣẹ́
1: ẹ ṣeun ma
5: kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ṣe ń lò náà wọ́n kúkú ń lò lórí náà lòpọ̀ lórí gbogbo àwọn ọmọ orílẹ̀ wọ́n.
1: ẹ ṣeun 0705 5949 tàbí 0809 7949 plus 234 906 bẹ́ẹ̀ ni orí tá a jọ ń wojú àgọ́ ọ̀hún fẹ́tọ́ olúwa rẹ̀ ọmọ lọ rí rọ́bù báwaya ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ òun náà ni amala first ẹgbẹ̀rún mẹ́ta náírà òní tíkẹ́ẹ̀tì ó ti wà ńlẹ̀
3: orí amútí rẹ̀ o
1: 3000 hello.
6: ẹ máa kọrọ adémọlá ló sọrọ
1: à ń gbọ yín sà.
6: Mo kí yín mo dẹ̀ kí lọ́ọ̀yà wa pàrísà ẹ̀rí wọ́n ti sọ gbogbo ẹ̀tọ́ lépa ọ̀ràn ọ̀máyì ọ̀máyì yẹn fara ẹ̀gọ́ nínú ọ̀rọ̀ tó sọ ó ti múra ẹ̀ because ìwọ ló mọ̀ pé ẹ̀jẹ̀ jáde nínú ẹ̀ ìwọ ló mọ̀ pé bọ́ẹ̀kùn ẹ̀jẹ̀ ẹ̀ pé
7: iwo lo mo pe inu de tun lo ku o so pe inu de inu yara to o to jo suke tu wa nigba to ma tun lo de tun won o ti le tomorrow ti awon ton jo so le get yen won ti fajade ni e wo komo ba to le de se jo kono ma je ko won se jo wa se tutu
1: ami ami e se wa lagba demola eh hello she fe wo facebook Chatting nkan kan mu nbe o ti lo
3: ojo ti kon
1: papa e da ko e ma binu gbogbo eyin ololufe wa e woju opo ina ilan tana o wa lati mu sugbon asiko lo ti ko wa ni papa mora gbogbo eyin te wa lojo opo aye lu jara lu yin logo enu e se o ateyin te ba wa salabapin e na e wa si 32 FM 94.9 lati gba form gege bi oludj ninu amala fest afeshi be na ni ke ra ticket tona ti n ba wa jin lati ra ticket e le pe number yi 0806-218-5194 0806-218-5194 koni sanfani fun elomi lati ra ticket ohun mo e seun oye adija
3: lamala be se elomi na to ba tun setan elomi na to ba tun setan ti o wo ko ya boyo na tun fe nawo re sawon eyan e le ra fa won omo
1: be ni
3: e le ra fun won ebi
1: be ni awon eyan wa kan ti e ti ba wa ra fa won to ti won mo wi pe o ku die ka to lagbara lowo olohun asiri ti yin na oni tu e si ni pada den ti o ma toro je se te ni fe 32 fm olodumare yo ni fe gbogbo wa na o oni lo je timo ka ma lo mo sasi
3: oju be
1: emi lo mo alo le ni emi lo ni
3: tori mi mu ti e ma tun wa le waju that's
1: why te da waju ru abi
3: no apa abi ti mo
1: go apa apa abi te mo daru apa abi mo daru side mo daru side yen
3: o se nte ah ah le mi ti mo lo sin lo
1: e se alaja bi npe lo nki yin o
3: No, emi kan so ni. Oda ko je bi ta ri mo laaro yi. Peter Olasupo Captain P2 on loruko temi. Eya se o.
1: Olubi npe Fatoye lo ko mi. RPG

0: Ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
1: Aṣẹ́jú ní ká gbé sí rédíò mi 32 FM ti wà òkè.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: kusi bodo se je yokan lo to je dede in to bukata
1: haja
0: ayo to ri ko opolopo n go sabe gbogbo awon alamari un elomin ti an ba tarabo tan won ba di wipe o ma di le marun o ma di le mefa ko sa so
1: kan won ko bom sumunu
0: ona kanana si min to yo ma wa fe oran loju funra re o ba re do ni fin le o yes band routine baraka lokun ro pa ti gbomi
1: na wa alaikum assalam tuna ke lor ko yin o bole tin pe bere yin wa alaikum assalam na me ti wole kini bere yin e ti wole kini bere yin ti ojo opo yen o ojo opo yen o to e pe pada 0906 200 0949 now wa alaikum assalam tuna ke lor ko yin bole tin pe kini bere yin
2: ebe ti ni be ejo awon to je bi adire abawon toki mele sankawo nbe asako wa
1: na woni nkan osin abiye so ara to ri oje melo ni zakawo nbe abi emelo la won yo nbe fola
0: asala ye sugbon be ba ni edie 1 million eni o zakam bi edie gangan o be ni oro so awon in bitet yo zaka oni te ba ti sonka di business lori gbogbo odiro owo re asala yi nkan meta ni o ma je edie ti nbe nle intact to nbe manki awon wo ti pe do you not juwa ni ti won san wole e yo zaka bi meteta aye si papo ni o ti paso yi ti ni so bu zaka ba je
1: na
3: assalamu alaikum
1: wa alaikum salam bo le tin pe o
3: lati money aside cross line lo soro
1: okay na
3: mo ni ki bere pe kini idajo ese lori pipin ogun to ba je pe yi yawo o ti kuro ni de lati bi over 10 years ta o me na tin lo si o tin lo si church pe kini ese nda lori ti ba fe pin ogun oko yen gba to ba ku laarin yawo meta ko wa ma ka yawo to ti lo yen fun bi 10 years ye ko ma ka pelu yawo keji yawo na gba to pin ogun yen mo ni ki mi pe kile si so nipa
0: barakallahu fik sista wọn lọba ní sọlórí ṣe ẹ rí bá a ṣe ń kọra wa nílùú yìí ọ̀ràn bẹ́ẹ̀ tó pọ̀ o níbi ìdájọ́ ọlọ́run ká pé wọ́n bínú síra wọn tí ààyè lọ tó ṣe kankan ni tí akídù nìkan sì wà láàrin wa ìyàwó wọn náà ni o ẹlòmíì ń bẹ tí ẹ pé ogun ọdún kọ́dà obìnrin ń bẹ tí ẹ pé yìgì ń bẹ lórí rẹ̀ ń sì lọ sàbí a máa ń lè bomi. kọ́lọ̀ ọ̀làwà àkúmọ̀ gbà yẹ̀wò lọ́wọ́ yẹn láàárọ̀ tí wọ́n fẹ́ lómi lọ́sàn tọ́lọ̀ǹgá ìsọ̀pọ̀ sí yẹn bá sọ pé mọ̀kọ̀ ẹ̀wọ̀ mi ọ gbọ́dọ̀ wà off solat mẹ́ta nínú ilé rẹ̀ tàbí kọ́ wà on solat lẹ́mẹ́ta nínú ilé rẹ̀ tí yóò sì gbọ́dọ̀ súnmọ́ ọlọ́sẹ̀ ajẹ́ o bákan náà nínú ìsìláàmù ẹni tí ì bá ti ṣe mùsùlùmí láì dá kọ́lẹ́sì kankan kì í jogún mùsùlùmí o ọmọ ọ̀tọ̀ ti baba nbe eku omo ole jogun baba won bi omo na si ku baba na ole jogun e muslim na ole jogun elesin mi elesin mi no si de se kini o ole jogun wa gbogbo awon ta n pariwo fun wa ri ta fe ki o le clear si eni kankan wa sugbon gba tolorun ba koro ode be a ma salaye re ati nkan to fa a si bolorun si gbe esin kale ti o mu jalo ti o si mu wala nkan lo oba re masa fi nkan wa si ku nge o fi duniya wal akhirah assalamu alaikum wa rahmatullah
4: wa alaikum assalam wa rahmatullah kato akia mo fa wa fadila to sheikh sulaiman amubia ya hafidhahu allah ta'ala pe kolon ko ba ni san wani esun lore ko si je ki o se wa ni anfani laye bi ati lojo bi ni kiyama ni shoki gege bi a se n pariwo fun ra pe a ni bukata si onigbowo kan si eyo kan to ti wa nle tọkọtaya ọlọ́run mẹ́jẹ kan sunkún wálé kọlọ́run kó bá ní san wọ́n ní ẹ̀sùn olóore kó gbà níjọsìn fún wọn. A wá ní ṣaláìmọ́ kí ìkan nínú àwọn bàbá wa ọmọ ìyá wa tí wọ́n ṣọwọ́ sí wa ní ìjẹjọ́ àwọn tó jẹ́ lẹ́tọ̀ wọ́n jíṣẹ́ wípé wọ́n sẹ́ndì 50,000 naira ṣùgbọ́n torí pé ètò yìí ó ti ní àlàkalẹ̀ lórí rẹ̀ sòun ló fà á tó fi jẹ́ wípé a fẹ́ kó jẹ́ wípé ẹni tó ti wà ńlẹ̀ kí ó jẹ́ pé ẹnìkan náà ní okun wọn. So nọmba tí a ń sọ fún àyẹn náà ni kájọ ká máa pè 0805-356-1131 ẹ jẹ́ ká pè wọ́n ń ṣe àlàyé bí ètò yẹn bí ó ṣe lọ ọlọ́run sẹ́ni kankan ní ẹ̀sán lórí yóò sì gbani jọ̀sìn wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

0: ọ̀kadà ẹ wá ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí mi ò lọ mọ́sẹ̀ wọrí ọlọ́kadà tó ń lọ iPhone 12 mi lọ mi ò yára.
1: This skit was performed by Gorosau Ekiti.
2: 32 FM 94.9.

0: ọlọgọrí atẹgùn ètò ìjà ọdọlà kò bójú ọjọ́ ti rí ọkìlú mọ̀ ń ṣe yín pẹ̀lẹ́ mọ̀ ń ṣe yín pé kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè lónìí àti lọ́jọ́ gbogbo àwa ń bára ẹni jà ẹ̀hẹ́yìn àwa kọ́ owó akọ̀ iléeṣẹ́ yìí
1: bàbá àtọyìn bá gbéra ó tọ màmá àtọyìn lọ kí ni mo fi ṣe ọ
0: ọkọ àtìyàwó ọ̀rẹ́ àtọ̀rẹ́ alájọgbé alájọṣe tó ń di pé dì ò fẹ́ yíra láàrin wa ètò yín ló gorí atẹ́gùn láàárọ̀ yìí orí ìkànnì 32 fm ńlẹ̀ ìbàdàn òkè téńté mọ́kọ́lá premier láwà 09062 odometa 949 òun ni nọ́mbà tí a lò láàárọ̀ yìí tó wọlé ní tààrà 09062 odometa 949

0: ọ̀rẹ́ àtọ̀rẹ́ tó di pé di òyìnra láàrin wa síra wa ọ̀gá àtọmọ sí ọmọ ṣẹṣẹ ń tó kù díẹ̀ ká tó sọ̀gá lọ̀gá bá yarí kanlẹ̀ ọ̀gá náà ṣe bákan bàkan sọmọṣẹ́ ló náà bá mú ọ̀gá sọ́wọ́ pé àlọ́gá yìí ó ti á gbàgbé pé ń bá fi ọ̀nà bí a ti mọ jẹun ni àìdènà dèrò ń tì
1: bàbá ẹ̀gbá débẹ̀ kan lẹ́kùn màmá tóyìn ṣe ká wọlé
0: 09062 dometa 949

0: Hello.
1: Hello. Ekaro.
0: Ekaro.
1: Láti ní ìlú Ìbàdàn lẹ́yìn a ti ń sọ̀rọ̀.
0: Ok. Mo ń gbọ́ yín. 09062 odometa 949 pẹ̀lú 07055 odometa 949. Ẹja gbọ́ ta lọ̀rọ̀ jọ dàyín pọ̀ tẹ fi gbégbèsẹ̀ lórí ẹ̀ bóyá bí ìjà ti wáyé láàrin èèyàn àtẹnìkan rí sẹ́yìn tẹ sì fẹ́ kí àtúnṣe kó bá ẹni tẹ jọ rẹ tẹ́lẹ̀ tí ọ̀rọ̀ tí ò tọ́rọ̀ ṣẹlẹ̀ tí jà dé. Ètò tí ẹ lè pèsè rèé tá ti gbégbèsẹ̀ lórí ẹ̀ ìgbìyànjú ti wá o ọlọ́run ọba dẹ́dà ó ní ọba tí máa parí ìjà tí sì máa bá wa dá sí lórí ètò yìí. 09062 odometa 949 náà mo gbọ́kànlọ́kọ̀ ó mọ̀ rí sí ibi ọ̀rọ̀ dé lórí ọ̀rọ̀ ọkùnrin taofiki tí wọ́n lọ ní ó bá wọn ta fáànù tí ò gbé fáànù lẹ̀ tí ò gbowó lẹ̀ ní àná ó mẹ́sẹ̀jì mi lórí WhatsApp bóun ni taofiki mo ló dá ǹjẹ́ ká pè é ká béèrè bọ́rọ̀ ti jẹ́.

0: lórí Facebook àti YouTube pátápátá mo rí bẹ́ẹ̀ ṣe ń kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ ṣe ń wò mí ń bẹ̀ lọ́tún lọ́sì. Ọládòkan Ayọ̀mídé lórí Facebook wọ́n ní welcome látòlódó ń bàdàn. Adékúnlé Mọ̀sùrọ̀ Láìdé wọn náà kí à ń bẹ̀ wọ́n ní good morning sir. Ṣẹ́gun Ṣìgó wọ́n kí à ń bẹ̀ wọ́n ní káàárọ̀ ẹ̀kọ́ ètò látòkè odò. Alàbá Yusuf náà kí a o wọ́n kí a. Àṣídà Tádérìn tó Alhaji Mufta Ogúnrìndé mọ́rin ìdọ̀tí. Wọ́n ní bàbá aláago mọ́kànlá káàárọ̀ ló mọ bá yín sí. Hello.
1: Hello, sir.
0: Yes, Ekaro.
1: Ekaro, Kito.
0: Eh. Tó bá di ní ọ̀la aláago mọ́kànlá bá a bá ti bẹ̀rẹ̀ ètò gbàrà ní kẹ́ẹ̀pẹ̀ mí ṣe ti gbọ́ torí àkókò ti lọ báyìí lórí ètò ẹ̀yìn kọlọ́ọ̀bà kó dúó tí a. Charles Ọlápọ̀ sí o ṣeun ṣeun ṣeun mo dúpẹ́ mo mọ̀ lórí ẹni a ní kó fẹ́ ní lójú ọlọ́ọ̀bà kò ní fi ọ́lẹ̀ ó sì mo dúpẹ́ o. Ẹni a ní kó kí ni lẹ́yìn o ẹ̀fi Sáyọ̀ Rótìmí lọ.

0: rẹpẹtẹ nǹkan ṣe stíìzì rẹ.
1: Are you ready?
2: A se la campagne Tropicana.
0: Gbèsè 32 FM kò rẹ́rìn-ín. Kọ̀m̀pútọ̀ ló fi tirẹ̀.
3: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn. Ẹ kú ọjà o.
4: Ẹ káàbọ̀ o.
3: Ìyá bíi ti ń síbò nìkan.
4: Bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ́ rìn, bó o wà ní látàárọ̀.
3: Wo owó àjọ tọ̀dọ̀ rẹ mú ní kí n wá gbà ká lè kó papọ̀ sójú kan ká kó fáwọn tí ń bá wa dáa.
4: Bàbá ọkọ mi kẹ̀sì mọ́ wo ojú orí yín tó. Bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí tí ì ta nǹkankan látàárọ̀. Bí ni mo tiẹ̀ ta mi rẹ́ di bèrè lọ́wọ́ mi pàápàá.
3: Kí ni tó dé òpolo ọjà rẹ ni?
4: Mo polówó èrè yóò wọlé náà ni ì ti ẹ̀rẹ́ níbi mi.
3: Àwọn bò ni wọ́n ti ń polówó ọjà rẹ ìyá bíi ti sin.
4: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí. Ìtúbá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
3: Ìyá bíi ti sin. Ìwọ lọ sọjà rẹ lófo. Bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọpẹ́ lórí ẹ̀. Rédíò 32 FM 94.9 fẹ́yìn ẹ̀. Ibẹ̀ làwa ganu sí. Níbẹ̀ la sì ti ń gbọpẹ́. Ìwọ náà bá wa fẹ́ rírì. Ṣé kí a kò lọ polówó lọ́dọ̀ wọn?
4: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
5: FM 94.9
6: Asiko to fun iroyin lati ikanni 32 FM 94.9

0: ẹ̀kasùn. Èyí ni àkójọpọ̀ ìròyìn àgbáyé lédè Yorùbá nìkànnì 32FM 94.9. Eléyìí ta kalẹ̀ sí àjàkẹrin ilé àwọn àgbẹ̀ Cocoa House Dùgbẹ̀ nílẹ̀ Ìbàdàn. Peter Ọláṣùpọ̀ ló níròyìn yìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti sọ orúkọ ojú ọ̀nà Mọ́rùsẹ̀ Èkó sí Kàlàbà ní orúkọ ààrẹ Tinubu. Amòfin Fẹ́mi Fàlànà ló ti dúnkòkò wípé òun ó gbéjọba àpapọ̀ relé ẹjọ́ tó sì bẹnu àtẹ́ lu bí ó ṣe fún àwọn adájọ́ ní àwọn ilé àwòdàmí ẹnu nù. Lábala ròyìn ilẹ̀ òkèrè, ọkọ̀ bọ́ọ̀sì tó gbé àwọn akẹ́kọ̀ọ́ ló ní jàǹbá lọ́nà. Kò dé ní àwọn ogun akẹ́kọ̀ọ́ tó dágbére fáyé pérégbà ọ̀ṣẹ́ lórílẹ̀-èdè Uganda. Lágbóròyìn eré ìdárayá, àjọ FIFA ni wọ́n ti ṣe òrùka tuntun ni. Eléyìí tí wọ́n fún àwọn tó bá tún jáwé olúborí níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún 2026. Lágbo àmúlùdùn ṣáájú ètò ẹlẹ́gbẹ́ àgbà Big Brother Naija. Àwọn tó ti fìgbà kan rí kópa ńbẹ̀ ti bẹ̀rẹ̀ sí nígbà àwọn tó ń bọ̀ lọ́nà nímọ̀ràn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kúnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti parọ́ orúkọ ojú ọ̀nà Èkó sí Kàlàbà, ìyẹn Lagos Kàlàbà Coastal Highway. Tẹ́sí ti parọ́ rẹ̀ sí orúkọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu Coastal Highway. Nígbà tí wọ́n kéde ọ̀rọ̀ ọ̀hún jáde nílùú Àbújá, ẹni tí í ṣe mínísítà fọ́rọ̀ àkànṣe iṣẹ́ òde David Umahi ló jẹ́ òde mímọ̀ pé ìgbésẹ̀ ọ̀hún ni àwọn gbé ní ìbámu pẹ̀lú àfojúsùn tó gbọ̀ngbọ́n tá ààrẹ ti ní fún àkànṣe iṣẹ́ ọ̀hún. David Umahi tó jẹ́ òde mímọ̀ pé ààrẹ ló buwọ́ lu àtúnṣe ẹkùn ibùsọ̀ ìrìnwó níye, ìyẹn Fort Legacy Highway, àti àtúnṣe abalabi kan lójú ọ̀nà Amúrùsẹ̀ Èkó sílùú Ìbàdàn. Bákan náà ni wọ́n fi kún pé ààrẹ ló tún abuwọ́lu sísojú ọ̀nà olópò méjì tó jẹ́ ìrìnwó ibùsọ̀ East West Road àti àtúnṣe ojú ọ̀nà Amúrùsẹ̀ Èkó sí Ìbàdàn pẹ̀lú kankéré àti àwọn nǹkan mìíràn. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní jẹ jáde látàrí ṣíṣe àkànṣe ètò àtìrẹ́yìn iṣẹ́ àtòṣe. Òní bílíọ̀nù mẹ́ta owó dọ́là ilẹ̀ òkèrè báńkì àgbáyé táàrẹ̀ Bọ́lá Tinubu gbé kalẹ̀. Ètò ọ̀hún gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ṣe wí ni láti rẹ́yìn iṣẹ́ àtòṣe àti àìríṣẹ́ ṣe jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ fi kún wípé àsùnwọ̀n ọ̀hún ni wọ́n lò láti fi pèsè iṣẹ́ tó ń ti iṣẹ́ ọwọ́ fífúnni ní owó àti ríṣe ìrànwọ́ fún àwọn olókoòwò kéréje. Ọjà òde mímọ̀ pé ọ̀gọ̀rọ̀ àwọn olùgbé ìlú Ìbàdàn. Eléyìí tí wọ́n bá akọ̀ròyìn wa nìkànnì 32FM sọ̀rọ̀ Yekin Hikmut ẹ bẹ̀rẹ̀ sí ní bèrè wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ìgbésẹ̀ ọ̀hún òun náà ló yẹ kí wọ́n gbé, kí wọ́n sì rí dájú pé àwọn tó tọ́ òun náà ni wọ́n jàǹfààní ètò ọ̀hún. Alàgbà Kọ́lá Wọlé Fatai ṣàlàyé pé ìgbésẹ̀ náà táàrẹ Tinubu gbé ó fi ọ̀kan gbáradì fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Bó sì ṣe fi kún ó ní ẹ̀yáwó yíyá ni lówó nírú àsìkò yìí fi hàn wípé ohun tó tọ́ tó yẹ ni, ṣùgbọ́n gbèsè orílẹ̀-èdè Nàìjíríà yóò tún máa tẹ̀síwájú. Ó wá fi kún bó tilẹ̀ jẹ́ wípé ìjọba àwọn ètò tí wọ́n ní láti rẹ́yìn iṣẹ́ àtúnṣe ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà òun náà ni wọ́n sì ń rò wípé ṣé kò ní dàbí eléyìí tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá tí kò sí àṣeyọrí kankan tó jáde níbẹ̀.
1: Ọ̀rọ̀ tí ààrẹ wa sọ ṣàká máa jẹ ni ṣe ń gbọ́ mi, torí pé kí àwọn èèyàn kan lè bá a ṣe kíni, kan lè bá a dìbò fún ní next year. Ẹ rí i pé àbákan máa ń sọ̀rọ̀ ẹ̀kọ́ lọ́wọ́ fọ̀rùn kẹ́ bàbá wa Adédìbò. Ó ní gbogbo ẹni tí ó bá ti ṣe òṣèlú irọ́ báyìí ó gbúdọ̀ kún ẹ̀kẹ́ rẹ̀ méjì bẹ́ẹ̀ ni rọ́bù. Irọ́ ló wà ńbẹ́ o, kò fẹ́ fún àwọn aláìní o, kò fẹ́ fẹ́ tó kú díẹ̀ káàtó. Èèyàn mélòó ló fẹ́ mọ̀ tó fẹ́ fún? Èèyàn mélòó?
0: Mọ̀lẹ́bí ọ̀gbẹ́ni John Ọlálẹ́yẹ tó jẹ́ ọ̀kan lára àwọn táwọn agbésùmọ̀mí ṣe kú pa lásìkò tí ó jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́gbé ìyẹn lágbègbè Ahoro Ẹ̀sìnìyẹ̀lẹ̀ níjọba àbílẹ̀ oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Yan ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ àtijọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fún àtìlẹyìn fáwọn mọ̀lẹ́bí ọ̀hún. eni ti se egbon si ologbe oluko ti won se kupo ohun ra webe ngba tun ba koroyin wa ni kan 32 fm 94.9 ogundele olare waju soro o salaye pe awon omo lebi ona ni awon omo wi pe awon agbesun mi ohun ti se kupo ogbeni olaleye lasko to wa ni igbekun won aya fi igba ti gomina seyi makinde to soro sita iyen lori mo maworan o wa ro awon alase lati gbe oku oluko ohun sile fun awon ta won je molebi loju ona ati sin lona to to ateyi to ye awon molebi ohun tun wa ro awon ijoba mejeji lati se ranwo fun opo ti oluko ohun fi saye lo kes nipa pipese ise fun opo ohun ko ba le se itoju awon omo ati molebi ti oluko na fi saye bakan na nse ni won ra webe si joba lati pese eko ofe fun awon omo meta ti oluko na fi saye lo leyi ti ajo mo pe awon iranwo na la won nireti pe bi ijoba ba se yo mu kaye tun rorun fun awon omo lebi ile ti ogbeni olaleye fi saye lo gbogbo ojo keta de logun osu keje ododun na ni won mo se ayajo idajo ododo lati reyin iwa odaran iyen international criminal justice day gege bi ojo to ya soto lati fi yaje awon odaran to ba wuwa koto ati lati dabobo eto omoniyan jake ijado agbanlaye gege bi orilede nigeria se ndarapo ma won akegbe re jake ijado agbaye loni lati se ayajo ojo na ogoro awon eyan ni o ti kepe ijoba apapo lati gbe ijiya to to kale fun awon odaran to nfa pa kale ke awon ajinigbe awon agbesun mi to tun fi je awon agbebon towo te jake jado orilede yi ngba tan ba akoroyin wa Emmanuel Adebanjo soro okan lara awon olugbe ile Ibadan ogbeni pelu mi aregbesola o salaye pe awon afurasi eleyi ti owo te je igbese akoko to to to ye sugbon pe pa won lai se idajo toto na ki tun se idajo ododo gege bo se wi oni enikeni ile ti ba fesun iwa odaran be kan gbodo foju bale ejo ki o si wi tenu re ni ibamu pelu ofin orilede wa Nigeria bakana lolugbe miran to fi erungba ti eran to yato nse lo je odumo pe odare yike yi towo ba tite nse ile kan mo pa won loju ese latari pe opolopo awon eyan ni ko ni gbagbo ninu owo ti ijoba fi mu ogunlogo awon esun ohun
2: nkan to ye kan se fun won ni pe ki won prosecute won kon bi won lo si court o ma so pe eri ese kuni e bandi to mu omo lakeji e to slaughter e ko na ti mo pe ton ba ti le mu won na ikuni iru e won gbudo eradicate e kuro ni society wa patapata. I was born in North. I'm on what train. The train is 2 days journey from Ibadan to Kano. Pelu gbogbo ru nkan ton sele yi ko si eni to le so be come lowo train se. O gbudo reform constitution wa so that ki igbe aye le rorun fun awon kekeke to nbo leyin.
3: A bandits abi awon kidnappers ti won ja awon eyan gbe. Bi na temi ni pe to aye pe ton ba mu o se pe boya kan so pe won fun won ni idariji kan tabi kan tun lo ma da won po. Kan ma da won Boko Haram po ma won mologun gin. Awon ti pa yan. So e ti won pa nsin, awon wa tun won ma ri family e ti won pa, ko ma ri won ni gboro pe won tun. Be ni na yin e o le du. But the right thing to yakan se come off thing to to fa won na the next thing ni pe to ba je pe won mu kan fa won lolopa lo bo ni nkan to nje ka wo yin ma si be ran ni pe I believe ninu awon olopa
0: gbaju gbaja gbejoro aja feto omoniyan Femi Falana lo ti du koko wi pe won pe ijoba apapo nija ni waju ile ejo latari awon le tutun awodami enu nkan eleyi ti won fun awon adajo lekun katampe ni lu Abuja gbajugbaja ja feto moni ohun to je agbejoro je ode mimo wi pe iru iranwo abi igbese be ideye si awon kan ni ati aibowo pofin eleyi ti ko to leyi te wa kilo wi pe nse ni ru igbese be lo se tako ni waju ofin ngba tun ba won akoroyin soro loni Femi Falana benu atelo bi ijoba apapo orilede Nigeria bo se nawo re ile tutun awudami enunu anfani re fun awon adajo lai nawo iru ore be si awon osise ijoba miran eleyi ti oro tun ye kokan wa salaye pe titako fifun awon adajo ni ile ohun ki se titako pe awon adajo leto ati gba ile abi won ko leto bi ko se wipe iru irawo tabi atileyin be latodo ijoba won gbodo siru e fun awon osise ijoba yoku na pelu eleyi toto lati se fun won Falana eni to wa kilo wi pe iru eto ti won se yi ni awon gbe oro ohun re waju ile ejo leyi to je mo wi pe ijoba ko le mo nawo anfani si awon abala bikan kan si dagunla sawon osise ijoba yeku iroyin ago mejila lede yoruba lo tin de se ti gbo yin lati kanin fe yin e 32 fm 94.9 ta kale si laughter house ori oke tintete premier mokola Ibadan iroyin le okere kodi ni awon akeko kekeke toto ogun niye ati agbalagba kan eleyi ti fidi re mule pon ti dagbere faye porigba o se nigba ti oko bus to ku awon akeko hun lasiko irin ajo ikeko enu eto eko eleyi ti jambo hun waye lekun ila orun orilede Uganda awon alase ile Uganda jo dimo wi pe isele ohun burujai to si je okan lara akosile ijamba lagbara ile ta won ti ni akosile re fun opolopo odun jo dimo wi pe ogoro awon eyan to fi mo awon oluko to wa ninu oko na ni won fara sese yana yana ijamba oko ohun to waye lagbegbe capture iyen lekun kan ni ile ti Uganda leyin ti oko bus ohun sadede ni ipenija ijanu ti awako na so ijanu re nu iyen lori oke ti chekwati nigba ti minister foro ijoba abile lorilede Uganda bala matei eni to sabewo si ibudo ti ijamba ohun ti sele o salaye pe awon akeko na lo nbo lati ibi ti won ti lo se eto eyin eto eko ewe orilede America lo ti se ifilole awon ikolu alagbara tako ile Iran leyi to ti wa sale ojo kefa bayi eleyi ti won ti ngbe na oju ile Iran ile ise omo ologun orilede America je ode mimo loni nasiko ti gun mejeji bere si ni gbe peregi kana lati je gaba ni agbara lori oju opo ti Hormuz nigbati ile ise omo ogun le America je ode mo pe ikolu ohun ni awon gbero re loju ona ati reyin owo agbara ti ile ise omo ologun ile Iran ti won ti ni eyi waye latari bi awon omo ogun Iran na se njo dun mo pe orilede America lo tin kolu awon wa maye derun tawon ara ilu nlo bi afara bi oju oko ojurin ati papako oko ofurufu lagboro yin re daraya awon to njawe olubori nibi ideje ife ye agbaye FIFA odun 2026 ona ni ati ngbarade ati kuro ni papa sere ti New York New Jersey leyi to si je wipe won gba ju ife eye ati awon ami eye lokan ojo kan ti won fi da won lola gege bi ajo FIFA bi o se nside asa tuntun eleyi tan se nse ifilole re bayi leyi to je wipe awon to ba tan gawe olubori yo tun gba awon eto miran ti won ti se sile fun won bi oruka ninu eto ohun leyi ti ni yo waye nibi idije asekagba ife eye agbaye iyen lojo Sunday ojo kokan din ni ogun osu keje laarin orilede Argentina ati Spain leyi ti balogun agbaye tuntun ti won o ti de ni ade ni papa sere ti New York New Jersey fun igba kokko ninu itan ifigagbaga ife eye ti ajo FIFA eko to ba jawe olubori ni won dara si lara ti won fun won ni oruka ramanda na leyi to je pe are orilede America Donald Trump yo wa ni kale be bade iroyin yajo kan abomi te fe fi to aleti ele fi atejise yin sowo sori 0705 655 0949 0705 655 0949 abi news at 32fm.com.ng iroyin oni chubai lo lede yoruba nikani 32fm 94.9 ta kale si laughter house rioke tinte premier mokola ibadan peter Olashuko lo tin royin e ma ya seun.

nínú àwọn nǹkan tí kò wá lọ títí tí ó dàbí pókù díẹ̀ káàtó nínú eré yìí òun ni lack of clear identity a lè sọ pé ya eré yìí nǹkan báyìí nìkan ló dálé lórí nípasẹ̀ oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n tọwọ́ bọ̀ ṣùgbọ́n síbẹ̀ náà ó wà intriguing bẹ́ẹ̀ ni nínú àwọn nǹkan tó ṣe dáadáa nínú eré yìí òun ni ohun tá a lè pè ní cinematography excellent cinematography ní wòye tèmi ẹ mọ wulẹ jẹ n tún wọnú ẹ lọ sànsàn mọ excellent cinematography color grading rẹ make sense editing rẹ aṣàdánù ò sí níbẹ lighting torí eré yìí eré tó bá níṣe pẹlú àwọn irú àwọn nǹkan tó dark báyìí tó jọ bí abi ọrọ tó jọ bí àwọn nǹkan ẹ rí pé nínú àwọn nǹkan tó mú kí light horror film kó jẹ horror film nǹkan méjì ni ẹyin tẹ bá mọ ń wo horror film dáadáa tẹ bá fẹ mọ wípé horror film yìí ò dùn tó bó ṣe yẹ kó dùn ẹyin ẹ watch horror film ní silent ẹ pa sound horror film tẹ ń wo yẹn kẹ wá wò bóyá yóò ṣì bà yín lẹrù bí ṣe bà yín lẹrù àbó ṣì wà intriguing bó ṣe wà intriguing nǹkan ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣe rí ohun tó ń pè ní light àti sound ó wà important nínú horror film àtàwọn close-up cinematography bí wọ́n ṣe yà á àwọn tó ń gbé yín súnmọ́ àwọn tó ń gbé yín jìnà sí gbogbo àwọn kiní wọ̀nyí òun ni nǹkan tí ó papọ̀ láti mú horror film wà intriguing wà tó jẹ́ kó bàyàn lẹ́rù kó jẹ́ kó dùn mọ́ni láwọn tó fẹ́ràn horror film eré yìí wá ní ṣe pẹ̀lú horror film lápá kan kí làwọn nǹkan tó jẹ́ kó achieve aim yẹn òun ni use of sound wọ́n lo use of sound dáadáa níwòye ti tèmi o wọ́n lo cinematography ìyún kámẹ́rà bí wọ́n ṣe yà àwọn bí wọ́n ṣe gbé káàkiri wọ́n lo dáadáa wọ́n tún wá lo use of lighting bó ṣe dark bó ṣe àwọn color contrast lóríṣiríṣi ẹ rí wípé eré yìí wọ́n dìídì ṣe ni kì í ṣe léyìí tí wọ́n kàn ṣe bẹ́ẹ̀

0: ọmọ káàkiri kó wà bẹ́ẹ̀ kọjọ wà bẹ́ẹ̀ ọmọ lọ bẹ́ẹ̀
1: ẹ̀ṣẹ̀ ẹ̀yìn ara ilé ó kúkú wu ni ká jẹran kó pẹ́ lẹ́nu ó fọ́nà fún ni ó kò ń ṣẹjọ́ mi tó mo fi yín lè fi ẹni tó ní ayé àti ọ̀run mo fi yín lé yín lọ́wọ́ mo dẹ̀ fi ẹ̀yìn náà lé ọlọ́run lọ́wọ́ èmi pẹ̀lú yín ànípàdé ayọ̀ lọ́jọ́ monday aago méjì àbọ̀ sí mẹ́ta àbọ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń gbọ́ ètò kí láti ṣe rí ojoojúmọ́ ni ó monday to friday ẹ wá ra tí mò ń ta amala fẹ́sì ni ticket 3000 only oṣù tó ń bọ̀ last saturday in the month of august la máa ṣe mi ò tí ì rí ta ẹ dákun ojú òní ń sìn ẹyin náà mo gbẹ́kẹ̀lé ẹ dẹ̀ ra fún yàn ẹ jẹ́ kí gbogbo àjọ come together kájọ ẹ̀ǹjẹ́ ara wa ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín olúwa yẹ́mi sí ọba obìnrin orí afẹ́fẹ́ tó ó dàárọ̀

wo ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bíwẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn ló tò sí 32 FM 94.9 àwàdà bá bá àwàdà.

0: sọrọ pe eyan la olu ninu aye bi won ba nsọrọ wi pe eyan ri taje se opolopo eyan ni won ma ro wi pe eyan tendi ni be lo si je wi pe ki se gbogbo eyan oni tendi ko to de wi pe o la olu right information nikan le yin kan ni lo ko to de wi pe yo ta yo si je ninu aye tori na lo fi je pe lakoko ye anfani nla o nla tun mu wa fun yin mo ni alejo pataki kan pelu mi ninu ile agbara lakoko ye e ba nsumo kini yi ke ba ndaruko yin ati ile ise te wa soju
1: oruko temi ni Mr. Tunji lati ilese the Essence Global Project ni Atiwa.
0: Taban soro the Essence Global Project ki lanfani to sodo si ilese yi.
1: Ilese the Essence Global Project o dale lori financial education fun awon ti o ti ni ati awon ti o ti ni ara pelu awon ti o fe ni si ni ilese dale lori ati ni ona nle ti a le fin awon eyan ti won le fi ma make we owo si gege bi a se mo pe ilu ta wa ni gbugbe da bi nkan ṣugbẹ́ ni tí o bá ní right information yóò kẹ máa pé báwo ni àwọn tó mèkẹ ṣe mèkẹ.
0: lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́rúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sógúndógójì ṣé náà ni ti iléeṣẹ́ essence global.
1: eléyìí ò kì í ṣe sógúndógójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ eléyìí tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa eléyìí ṣe sógúndógójì rárá.
0: bó wa la ṣe le ṣe tá a fi le darapọ̀ mọ́ iléeṣẹ́ essence global.
1: èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
0: ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòòwò lẹ́fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
1: eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòòwò ni tó yàtọ̀ sí sógúndógójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà báyọ̀ míì.
0: a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà la wà fún níléeṣẹ́ the essence global.
1: eléyìí ò kì í ṣe sẹ́mínà pure business presentation leléyìí business briefing ni eléyìí kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business

0: 32 FM 94.9.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àdọ̀tun tó gbàgbóró kan. Predator Energy. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni. Ráti ẹ lónìí. Predator Energy. Darí ìṣàkóso rẹ.
4: My brother, are you saying Lafarge don't change name?
5: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of Ethereum construction. For this we call

wọn ní ọ̀rọ̀ tówó bá ṣe ti ilẹ̀ ní gbé ṣùgbọ́n ó ń jọ bí ẹni wípé ìyẹn ò fẹ́ jẹ́ ọ̀rọ̀ lẹ́nu tí ẹni tó jẹ́ ààrẹ àgbà nínú ikọ̀ Atletico Madrid lásìkò ilé ìtawà nítorí wípé lẹ́yìn tí ọ̀rọ̀ ti jáde látẹnu Julian Alvarez ní bóyá bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn wípé òun ṣetán láti fi inú ikọ̀ Atletico Madrid sílẹ̀ tó dẹ̀ jẹ́ pé àwọn alákòóso nínú ikọ̀ Barcelona náà ti bọ́ta lórí ọ̀rọ̀ wípé àwọn ṣetán láti gbé ọmọkùnrin ọ̀hún ṣùgbọ́n ẹni tó jẹ́ ààrẹ àgbà nínú ikọ̀ ẹgbẹ́ Atletico Madrid mo sọ̀rọ̀ nípa Angel Gill ó ti bọ́ta síta wálíà lásìkò tàwá wípé òun ò ṣetán láti ta ọmọkùnrin ọ̀hún fún ikọ̀ kíkọ̀ kankan tó bá wá láti wá gbé ọmọkùnrin ọ̀hún wọ́n ní báwọn bá rí 200 million kódà kí ikọ̀ Atletico Madrid báyìí pé wọ́n fún wọn ní 150 million pounds lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù lè tí wọ́n lọ gbé wọn láti inú ikọ̀ Manchester City níbi sáà mẹ́ta sẹ́yìn wọ́n láwọn ò ṣetán láti yọ̀ǹda ọmọkùnrin ọ̀hún fún ikọ̀ kíkọ̀ kankan wọ́n ní bí ikọ̀ Barcelona bá mọ̀ kan fọ́ gbé atamátà sí èmi nínú ikọ̀ ọ̀hún kí wọ́n pọ̀ òkè rọjà láti lọ gbé agbábọ́ọ̀lù àwọn wọ́n ní ikọ̀ Atletico Madrid ò ṣetán láti yọ̀ǹda agbábọ́ọ̀lù ọ̀hún fún ikọ̀ kíkọ̀ lásìkò ilé ìtawà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ nínú ìdíje Formula 1 pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ ìdíje ti bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè Belgium o ìyẹn ìdíje Belgian Grand Prix lọ́wọ́lọ́wọ́ ilé tí mo ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìdíje ìgbáradì ẹlẹ́ẹ̀kejì ó ń lọ lọ́wọ́ bá ṣe kọ̀wé ẹ̀ níyẹn lórílẹ̀‐èdè Belgium níyẹn ní Spa níyẹn lórílẹ̀‐èdè Belgium ní àti ìgbáradì àkọ́kọ́ ilé tó kọ́kọ́ wáyé lórílẹ̀‐èdè Belgium ní bóyá bí wákàtí méjì sásìkò ilé ìtawà yìí gangan ká bá sọ̀rọ̀ nípa ẹni tó jáwàkọ̀ fún iléeṣẹ́ Red Bull Max Verstappen òun náà ló parí sí ipò àkọ́kọ́ nínú ìgbáradì àkọ́kọ́ ilé tó wáyé lórílẹ̀‐èdè Belgium ọ̀hún Sir Lewis Hamilton ti iléeṣẹ́ Ferrari ló parí sí ipò ẹlẹ́ẹ̀kejì tó jẹ́rẹ̀ẹ́ pé Charles Leclerc tó jẹ́ awakọ̀ fún iléeṣẹ́ Ferrari òun parí sí ipò ẹlẹ́ẹ̀kẹta ní àti bẹ̀rẹ̀ ṣùgbọ́n bọ́ọ̀rọ̀ ṣe ń lọ lọ́wọ́ ìgbáradì ẹlẹ́ẹ̀kejì ó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè Belgium á dẹ̀ padà máa mẹ́ni tí ó padà ṣe dáadáa ní ẹ níyà àti bẹ̀yẹ ìyẹn náà la fi ń kẹ́ wàá ta ajólùfẹ́ eré ìdárayá pàápàá jùlọ àwa ta ajólùfẹ́ ètò ìgé ní ẹni ìkànnì adẹ́rin pòṣónú 32FM94.9 tá wà nínú Laughter House lórí òkè Premier ní Mọ́kọ́lá Nìbàdàn òun náà la fi ń kí yín kààbọ̀ sórí ètò ìgé nírọ̀lẹ́ tòní Akínkómi Dọlápọ̀ náà ló kọ́ tẹ́mi jẹ́ the sporting director ká mú látòrí káràkátà àti kátàkárà bó ṣe jẹ́ wípé ìdíje ife ẹ̀yẹ àgbáyé ó ti ń lọ sí ikùnkùn torí pé ìfẹsẹ̀wọnsẹ̀ méjì eléyìí tó kù tí wọ́n gbà nínú ìdíje ọ̀hún òpin ọ̀sẹ̀ yìí náà lámọ̀ tí ó parí sí ipò alákọ̀ọ́kọ́ ipò ẹlẹ́ẹ̀kejì àti ipò ẹlẹ́ẹ̀kẹta tó fi dé ipò ẹlẹ́ẹ̀kẹrin ní ẹ̀ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ní sáà tá a wà gangan nínú ẹ̀ yìí ṣùgbọ́n kó tó di pa sọ̀rọ̀ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé ká mọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú kátàkárà àwọn agbábọ́ọ̀lù tó pé lọ́sìkò ilé ìtawà iná ó ń jọ bí ẹni wípé àwọn ikọ̀ lọ́lọ́kan òjọ̀kan wò ó ráwọ̀n ràn o àwọn ikọ̀ lọ́lọ́kan òjọ̀kan lásìkò ilé ìtawà wọ́n ti ń bá àwọn agbábọ́ọ̀lù sọ̀rọ̀ kakọ̀kọ̀kọ̀ ná láti orílẹ̀-èdè Turkey torí pé ikọ̀ Bakistas láti orílẹ̀-èdè Turkey lẹ́yìn tí wọ́n parí ọ̀rọ̀ láti gbé Leandro Trossard láti inú ikọ̀ Arsenal wọ́n ti ń bá agbábọ́ọ̀lù kan láti ilẹ̀ adúláwọ̀ tó jẹ́ agbábọ́ọ̀lù tó ní kìmí gan láti ilẹ̀ adúláwọ̀ wọ́n ti ń bá sọ̀rọ̀ pọ̀ lájẹ́ wípé ọmọkùnrin ọ̀hún á darapọ̀ mọ́ ọmọ ń bọ̀ ná.

0: pẹ̀lú bí ìròyìn ṣe ń gbé jáde lásìkò ilé ìta wa wọ́n ti ń ba agbábọ́ọ̀lù nínú ọkọ̀ liverpool àti ikọ̀ chelsea nígbà kan rí mo ń sọ̀rọ̀ nípa mo salah wọ́n ti ń bá ọmọkùnrin ọ̀hún sọ̀rọ̀ pọ̀ lásìkò ilé ìta wa lójú pọ̀nà láti jẹ́ wípé kí ọmọkùnrin ọ̀hún wá darapọ̀ mọ́ bẹ́ẹ̀ gbàgbọ́ wípé ní sáà tó kọjá nígbà tí sáà fi tẹnubodò òun náà ni mo salah jẹ́ kó mọ̀ pé òun ò ṣetán láti gbá bọ́ọ̀lù kankan mọ́ fún ikọ̀ liverpool òun dẹ̀ ti finú ọkọ̀ ọ̀hún sílẹ̀ ṣùgbọ́n pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ lásìkò ilé ìta wa iná ó ń jọ bí ẹni wípé ikọ̀ Besiktas láti orílẹ̀-èdè Turkey wọ́n ṣetán láti gbé ọmọkùnrin ọ̀hún ládé wọn lọ́fẹ̀ ọlọ́run ló mú ẹwà ìyẹn free transfer bọ́ọ̀rọ̀ ṣe ń lọ bó ti wulẹ̀ jẹ́ pé àwọn ikọ̀ láti orílẹ̀-èdè Saudi Arabia àwọn náà dúró ti ọmọkùnrin ọ̀hún lórí wípé àwọn ṣetán láti gbé ní ẹ kúrò nínú oko ẹgbẹ́ olú nínú láti jẹ́ pé kí wọ́n gbé ọmọkùnrin ọ̀hún wá sí inú oko ẹgbẹ́ olú wọn ṣùgbọ́n bọ́ọ̀rọ̀ ṣe ń lọ ń jọ bí pé ikọ̀ Besiktas láti orílẹ̀-èdè Turkey àwọn náà ṣetán láti náwó ní àtibẹ̀yẹn ká kúrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú mo salah ká dúró lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú agbábọ́ọ̀lù láti inú ikọ̀ Chelsea nígbà kan rí mo sọ̀rọ̀ nípa Mateo Kovacic nítorí pé agbábọ́ọ̀lù ọ̀hún pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ ikọ̀ Manchester City wọ́n ti gbọ́ orúkọ rẹ̀ yọ o nínú àwọn agbábọ́ọ̀lù tó yẹ pé yóò lọ kópa fún ikọ̀ Manchester City nínú ìgbáradì àkọ́kọ́ ṣe kó tó di pé sáà ó bẹ̀rẹ̀ yẹn pre-season eléyìí ti ikọ̀ Manchester City tí wọ́n ṣe pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ ń jọ bí ẹni wípé ikọ̀ Inter Milan láti orílẹ̀-èdè Ìtàlú lò wọ́n láwọn ṣetán láti gbé ọmọkùnrin ọ̀hún lásìkò ilé ìta òun náà ló dẹ̀fà tó fi jẹ́ wípé ikọ̀ Man City wọ́n gbọ́ orúkọ ọmọkùnrin ọ̀hún yọ bó ti wulẹ̀ jẹ́ pé ikọ̀ Man City lásìkò tá a wà yìí àwọn ti kówó lé agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín láti inú ikọ̀ Nottingham Forest ìyẹn Anderson láti jẹ́ pé ọmọkùnrin ọ̀hún wá gba agbábọ́ọ̀lù fún wọn lọ́wọ́ àárín èyí náà lè ṣe kó jẹ́ nǹkan tó máa fà tó fi jẹ́ wípé agbábọ́ọ̀lù ọ̀hún Mateo Kovacic kò fi nílẹ̀ gbá bọ́ọ̀lù fún ikọ̀ Man City mọ́ ní àtibẹ̀yẹn ká sì dúró lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú káràkátà àti kátàkárà agbábọ́ọ̀lù tó wípé ẹni tó jẹ́ balógun fún ikọ̀ Tottenham Hotspur mò ń sọ̀rọ̀ nípa Kuti Romero pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ ó ń jọ bí ẹni wípé ikọ̀ Inter Milan láti orílẹ̀-èdè Ìtàlú wọ́n ń dúró wọ́n ti ganúlẹ̀ lásìkò ilé ìta kó bá jẹ́ pé ikọ̀ Atletico Madrid láti orílẹ̀-èdè Spain bó bá jẹ́ wípé ọ̀rọ̀ tí wọn ò padà wọ̀ láti gbé ọmọkùnrin ọ̀hún láti inú ikọ̀ Tottenham Hotspur ikọ̀ Inter láwọn ṣetán láti san £50 million fún ikọ̀ Tottenham Hotspur láti gbé agbábọ́ọ̀lù ọ̀hún kò nínú ikọ̀ Tottenham bó bá jẹ́ pé ọmọkùnrin ọ̀hún ṣetán láti lọ bó ti wulẹ̀ jẹ́ pé ikọ̀ Tottenham náà ti mọ̀ lásìkò tá a wà yìí pé ọmọkùnrin ọ̀hún kò ní gbá bọ́ọ̀lù fún àwọn ọmọ ní sáà tó ń bọ̀ lẹ́yìn tí ọmọkùnrin ọ̀hún ti sọ fún wọn láti sáà tó kọjá wípé sáà tó kọjá náà ní sáà tó kọ́yìn tó ń gbà fún wọn nínú ikọ̀ Tottenham Hotspur ní àtibẹ̀yẹn ká fi ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Kuti Romero sílẹ̀ ká lọ sórí ọ̀rọ̀ tiẹ̀ tó ń jẹ́ agbábọ́ọ̀lù lọ́wọ́ wájú fún ikọ̀ Aston Villa nígbà kan rí mo ń sọ̀rọ̀ nípa John Duran torí bí ọ̀rọ̀ ṣe ń lọ John Duran lásìkò tá a wà ó sì lọ darapọ̀ mọ́ ikọ̀ Benfica o ní ẹni nínú líìgì wọn lórílẹ̀-èdè ti Portugal pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ lásìkò tá a wà yìí John Duran ẹni tó ṣe wípé inú kan gbọ́dọ̀ Al-Nassr ló lọ láti inú kan Aston Villa ní bóyá bíi sáà méjì kan sẹ́yìn tó dẹ̀ pé kò padà rí bọ́ọ̀lù gbà ní àtibẹ̀yẹn pẹ̀lú bọ́ọ̀rọ̀ ṣe ń lọ báyìí ó ti darapọ̀ mọ́ ikọ̀ Benfica ní àtibẹ̀yẹn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ cut soap for me ọmọ bí orílẹ̀-èdè wa Nàìjíríà mo ń sọ̀rọ̀ nípa Kelechi Iheanacho bọ́ọ̀rọ̀ ṣe ń lọ báyìí o ó ti fi inú kan Celtic sílẹ̀ ó dẹ̀ ti lọ darapọ̀ mọ́ ikọ̀ kan láti orílẹ̀-èdè Turkey pẹ̀lú bọ́ọ̀rọ̀ ṣe ọwọ́ ti wọ̀ pátápátá láàrin òun àti ikọ̀ Bursaspor láti orílẹ̀-èdè Turkey ibẹ̀ kẹ̀dẹ̀rẹ́ òun náà ni agbábọ́ọ̀lù òun yóò ti gbá bọ́ọ̀lù ẹ̀ ní sáà tó ń bọ̀ adéhùn ọdún mẹ́ta òun náà ni Kelechi Iheanacho ló tọwọ́ bọ̀ ní àtibẹ̀yẹn wo àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú káràkátà àti kátàkárà àwọn agbábọ́ọ̀lù ó pọ̀ gan ṣùgbọ́n àwọn èèyàn wà nínú kulu tájọ wà ń bí tájọ ṣètò òun ní ìrọ̀lẹ́ tòní ẹ kúrò lẹ́ o. Bẹ́ẹ̀ ṣe ń gbà ká tẹ̀sí ọwọ́ iwájú ní àsìkò tá a wà iná Sporting Crystal. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ yín.
1: Ok.
0: Ẹni tó jẹ́ agbábọ́ọ̀lù kan fún ikọ̀ obìnrin tó ń gbá bọ́ọ̀lù aláfọwọ́jù sínú àpèrè yẹn basketball orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìkan nínú àwọn agbábọ́ọ̀lù wọn lóbìnrin ó bọ́ síta lójú òpó ayélujára lánàá. Ó dẹ̀ fi fọ́nrán kan síbẹ̀. Níbi tó ti ń fi ẹ̀sùn kan ìkan nínú àwọn tó jẹ́ olùkọ́ni àti ìkan nínú àwọn tó jẹ́ alákòóso bọ́ọ̀lù aláfọwọ́jù sínú àpẹẹrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ ti tó máa ń fi bọ́ọ̀lù tó máa ń ju bọ́ọ̀lù fi ọwọ́ sọ bọ́ọ̀lù sínú àjàn fún orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ ọ̀dọ́ tí wọ́n sì kéré tí wọ́n sì fẹ́ gòkè nínú basketball orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ó ní a ti máa tó bí ọmọ kékeré bí ogún tó ti wá sínú DM òun tó ti wá bóun lórí ọ̀rọ̀ ẹnìkan nínú àwọn tó ń ṣàkóso bọ́ọ̀lù aláfọwọ́jù sí àpẹẹrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n fẹ́ máa yẹ̀yà pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ obìnrin kí wọ́n bá dẹ́gbà láti ṣe irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ wọ́n ní kò sí ọ̀nà kankan tán lè gbà láti gòkè àbí láti wọnú national team àbí láti rí bọ́ọ̀lù gbà nínú ikọ̀ kankan nínú league orílẹ̀-èdè Nàìjíríà kí ni ètí ń ṣẹlẹ̀ tipẹ́ kì í ṣe inú basketball nìkan ló ti ń ṣẹlẹ̀ à ń rí inú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá náà à ń rí nínú gbogbo púpọ̀ nínú gbogbo eré ìdárayá kì í dẹ̀ ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan ló ti ń lọ ṣùgbọ́n kí ni ètí ń jọ bí ẹni wípé ó ti ń pọ̀ lápọ̀jù ó dẹ̀ ń wà lára nǹkan tó ń fà tá a fi ń rí tí àwọn obìnrin tí wọ́n fi ń sá nínú eré ìdárayá pàápàá jùlọ nínú àwọn eré ìdárayá ní àwọn abẹ́lé púpọ̀ ni wọ́n máa sá nítorí irúfẹ́ nǹkan báyìí kí lẹ́yìn gbà lérò tó lè jẹ́ nǹkan tó máa parí kinní tá a fi ní rírú ẹ̀ mọ̀ ṣé kàn wulẹ̀ yọ kagba wipe kawon obirin ma da sport won se kan de fi awon obirin si odo won ko je obirin lo ma ma je awon alakoso won tan ma ma fi kiki ni daada ni abi kawon okunrin tun se ma tesi waju sugbon kan fun won ni ibawi to le da won duro lati ma je kiki ni ma lo bayi
1: mo ri video yen olorun ma go wa olorun ko ma go wa ni seri bi o mo ya ti oro yi ma ko si awon ara ile atawon to ngbo wa o ko si bi ti se o si o kan san ni bi kan ju ke se wa to da o o san ni bi kan ju bi kan lo mi o so pe wa acceptable o ke se wa mo lu abi o sugbon ti a ba tan ra wa je loku wa lai o nbe nle olohun argue with me kin tun kan bi bai o nbe nle olohun ko si bi ti o si ibi ti kaluku ba fe ko mo ohun de laye ni ko fi wu wa o nbe renu se ijoba to ba je pe ni fi entertainment ni sin ali so para o gbe je bo ni sport ara o kawo ninu kan ti lady yen so a ni liver jura wa lo a de ni tolerance jura wa lo o le fi lu enikan ko so pe tori career e awa kan wa je pe a le so pe yo baya career baba te je ma ba temi je bo baba ti an ti pe grandpa ko si bi tin lo mo laye re so ma wo mo re o se se kan mo ri nkan je o bo ajese si o o fe lo feju esun abalawo ibo lo re fe ja si I don't think you get me
0: oye mi
1: okay mo fe lo feju esun awon to ni wa iru eyen wo awon to ni wa se awon to ni wa gan so won gan mo ko ma pile ba career re je to ba ti okay eni ki okunrin ko ma handle okunrin ko bi ma handle obirin eyin o ti gbo ri daada ti ma fun yin references wi pe ni camp okunrin atokunrin gan won se mo
0: bo sele nga bon nga bon laipe
1: okunrin so okunrin ka ma so bi so birin ta ba pretend loku ka lu ka se be eyan olohun ko si bi ton tin shoot but tori olohun ro ta won mo e mo to ba bo bi so ti o ba ti gba fi bẹrọ ọlọrun si mo toju ya domo emi ti gbo teyan ti so wi pe se bo won ni sibe pa ti aba njo momo e to ye run te nse tori awon omo ani se bo won ni sinbe mo awon baba ofo kan wa be yen kọlọrun ko sa origin but ni bi kibi ta ba ti bara wa regardless irupo to lo ma gbe e si to ba ti se afana to ba ti ni no mo dinna momo olomo ko wa da ko je pa awon ta n pe ni daddy ni o tun ma wura bo abele ko le to ko le to everywhere je ko ma paro tan e to je to ba gbe ni ọlọrun mu daddy se ki ma tukasa daddy you know wabi omo se woron yoju bi e ko me ki daddy o fi ra ijoko e pe yo lohun ni won so ota olohun le mi ah
0: e gbagbe o
1: mo ba gbagbe oro so ko si bi ti o si ko si saint but no to ba se beru olohun
0: sporting clever
2: atogun
0: eyin wa n gbowo ju wa lo lai mo ye igba ni ati ri ti kini isele o si isele lorilede spain ni spain orilede spain nigba ti wi iko obirin orilede spain ti won gba idije ileri agbaye ati a ri nkan to sele pelu jeni omoso ati atohun ati kanu awon to je alakoso bola se gba lori lede spain now nigbati arabirin ba nsowo nipa wipe agba bolu tun lo bi ogun won ti wa fi ejo enikan sun ohun ohun de se tan lati lo fejo sun awon to ju eni lo nna teni kan ba nba ogun that's 20 ninu awon odo to sese ndide le bo ti o je ko ti debi kankan ninu ere idaraya yi to n fi ba won fa wipe ko ba ti se ko si bo se fe goke talent milu la ma lose lori kini abeyin mo solution kan to yato sin ti crystal so yin
2: nkan to oko wa nbe oju temi fi wo ni wipe to ba je wipe o nbe pelu eni ti arabirin ife lori fejo sun to je ni to superior si eni yen teni yen ba je pe o je obirin won ri idajo to to lapejuwe eni to ba ti je ko ma nlo boya bi court abo ma nlo awon bi ta ti ma nse idajo
1: da with respect bi toro emi ko ba jobirin se obirin o pe price ko to doke ni
2: nkan to je e ma gbo
0: mi tun ni yen
2: nkan to je kin so be leleyi inde mi fe mu wa ni wi pe to ba je pe o ba se ase ma se pelu obirin kan toro e ba ti dele ejo to ba ti jobirin lo fe daju e o ti dana ko sogbon to fe dasi ko siru nkan to le mo yo fi irora buruku buruku en to ba ti witness iru nkan ben yen re yo le falasi pe nkan ti mo so oto ni se wa ri gbogbo po laye te yen ba wa ninu ka awon kan bo surprise tabi ko so fun ra ni o le da de be now nisiyi eni ti won so nipa re wi pe boya o be fagidi han ni le mo bakan bakan ko so gbon ta fe da si yen ju wi pe akoko na emi mo so nkan kan laye emi o gba pe ni kankan be ni bi kan
0: ko to di pe emu n te fe mu yen boya ka kokko sumo oju oja no ngba ta ba de pada latoju oja ka wa ma tesiwaju eku kale.
3: awo mi bi mo se fe yin
4: mo n gbo ta ti tu efe
5: 32 fm 94.9
6: won tun bere won le salai ma pani lerin lakoko apejopo itakuroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fe sini mo nse o na ni ami idanimo mi ti se maggi native jollof rice itowe kan lasan are kan ko si leyin e
7: maggi stack ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
6: onje ale ti dele e ma bo jeje tabi ki e ma wa rara
7: maggi stack yo so gbogbo onje ta se do won ara oto yo si tu so akoko na da koko ma ni gbagbe
8: My brother, are you say Lafarge don't change name?
9: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We end up build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of Ethereum construction for this week

0: látojú ọjà ege náà lẹ́ ń gbọ́ lọ́wọ́ ní ìkànnì adẹ́rin pòṣónú 32FM94.9 ẹ má ìbínú wípé ẹ̀rí wa wò lójú òpó ayélujára wa kó lè dáná là ń ṣe wọ́n ṣe àwọn àtúnṣe kankan lọ́wọ́ òun náà ló fa tí ẹ ò fi rí wa wò níyà àti ibẹ̀yẹn bọ́ ẹ ṣe lè darapọ̀ mọ́ wa lórí rédíò yín tàbí kí ẹ lo rédíò garden láti máa jìgbàládùn wa lọ lásìkò sporting club ẹ̀ mú nǹkan bọ̀ kó tó di pa lọ sójú.
1: So tọrọ bá ti wá di pé bóyá ó ti rí bẹyẹn ẹ pé mi máa ń dígbà sọ àwọn nǹkan kan yí pé níbi tá a bá ti rí ọkùnrin tó jẹ́ tó wá superior sí bóyá bí àwọn obìnrin bóyá ó wà nípò pé bóyá ó jẹ́ kóòtù ni o tàbí ó já ó ṣàwà nípò tó lè sọ fún wọn pé ẹ dìde ẹ jókòó tàbí dandan ni kí wọn gba wájú rẹ kọjá kó tó di pé wọn ò lè kúrò nípele tí wọn wà ó lágbára díẹ̀ ká tó lè rẹni tí ó lọ́kàn àfẹni tó bá jẹ́ wípé bí ó ti darúgbó kọjá bó ṣe yẹ kò dà pé mọ̀sùmọ̀ tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ ọ̀dọ̀ ṣì ń bẹ lára rẹ̀ tó jẹ́ wípé bóyá ó lówó lọ́wọ́ ó dẹ̀ háì to high dada ko si ta ba so pe eyan high ni ede Hausa pe eni ti o si wa active ko korodo ko so gbọ to fe da yo fe loyan sugbọn ti mo ri ju ni pe to se eni to ba ti se gini en te ka fun ani fun oni koja bi imole yan yan yen to ba eni to se gini o le ba soro ti o ba ti se under age mo to ba di pe o ti wa di pe to ba di se kini ise o lagbaja o ni lo emi de o bo si biba yin o so gbogbo oru nkan beyen ko so gbọn ta fe da tó bẹ̀rẹ̀ bá sọ pé òun fẹ́ máa lọ tó fi múra àwọn plọ́tẹ̀ yẹn gangan tó fi lè máa kọ̀mpínì táwọn náà ń pa kínní yẹn lẹ́mọ̀nà lẹ́mọ̀nà so ó ti túmọ̀ sí pé kínní yẹn dìde kò sí nǹkan tá a fẹ́ ṣe ju wípé irú igi òun lè sọ irú àwọn yẹn á ti mọ irú èèyàn tí wọ́n jẹ́ kẹ́dẹ́mọ́ òun tó fi jẹ́ pé kò sí nǹkan burúkú kan láyè tó lè ṣẹlẹ̀ sí yẹn tí mo lè kànú màá sọ pé mo ti gbọ́ ni mi ní sọ gangan ju wípé àmọ́ nǹkan tó ṣe tó fi débi tó wà nǹkan ẹnìkan bí máa méje mẹ́fà jóná mọ́lẹ̀ ẹnìkan kan lápá mi ò mọ bó ṣe tó àwọn ọmọ yẹn mi ò mọ nǹkan di egun tí generation yẹn ṣe gbogbo wàhálà tá à ń fèsì nílùú yìí ní àwọn kan ló wọ́ọ̀kì ẹ̀lẹ́ so ti rú àwọn tó wọ́ọ̀kì ẹ̀lẹ́ yẹn tẹ bá gbọ́ pé wọ́n wá wọkọ̀ ojú omi o plane lọ já bá wọn ń bẹ̀ mọ́ lùkàn wọn pa ká mọ̀ káàánú so èmi òun tí nǹkan bá ti ṣẹlẹ̀ màá gbà pé ọlọ́run ti mú wá àkọsílẹ̀ ẹ̀dá ti wà ó dá nísìnyí ṣe gbogbo àwọn nǹkan tá à ń sọ irú ẹni tí tẹ́ ń sọ pé bàbá yẹn tẹ́ ń sọ ẹjọ́ ẹni yẹn sùn nísìnyí pé báyìí náà irú ẹni yẹn ó ṣeé ṣe kó máa lọ chọ́ọ̀chì tàbí kó máa lọ mọ́ṣáláṣí mo lè fi joyè aláàn bàbá ti dé ìtorí ẹ ọjọ́ orí mo máa ń respect láàrin èèyàn kò sí tó kà mí pẹ̀lú pé ipò kan tó wà wájú ọlọ́run ìwọ lọmọ ibi tó wà èmi lè sọ ara ẹyìn ìṣùkọ ló dá mi òótọ́ ọ̀nà àkẹ́gbà báyìí pé mo ti gbọ́ torí mo mọ̀ pé àgbàlagbà ò ṣe fagídí dà lẹ́yìn ìyẹn sóko irú ẹni yẹn báyìí nìsìnkí ni ká sọ èmi gangan tá a bá ní ká máa lu ká máa lu ká máa lu ká máa lu àkàìmọye bá ṣe kéré tù lọ sọ fún agbẹ ní báyìí máa ṣe nǹkan báyìí ká máa ṣe nǹkan báyìí ṣùgbọ́n ó ń bẹ lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn bá ṣe fẹ́ rí so irú obìnrin yẹn ní èmi báwo yí pé tó bá ṣe é ṣe fún kó comply tí bá ti bá lè comply kó mọ̀ wùlẹ̀ sọ́gbọ̀n bẹ́ẹ̀ lọ fi ẹjọ́ sáwọn nǹkan tó dáa torí wípé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó bá ṣe ẹni tó ń bá ni jà

0: jẹ́pẹ́ ààrẹ àgbà nínú ikọ̀ Barcelona Gian Laporta náà ṣe ń sọ̀rọ̀ lórí ọmọkùnrin lánàá lórí wípé àwọn fẹ́ gbé báwo ni gbogbo ọ̀rọ̀ tó ń lọ yìí báwo ni o ṣe ní àfẹ́tọ̀ ọmọkùnrin tó ní àṣekágbá ìdíje ife ẹ̀yẹ àgbáyé ní àárín ọjọ́ méjì sásìkò tá a wà yìí àti wípé ṣọmọkùnrin ṣé ikọ̀ Atlético Madrid ló lè tọ́jú agbábọ́ọ̀lù tí mú ẹ̀ọ̀dùn sínú ikọ̀ wọn ní sáà tó ń bọ̀
1: lákọ̀ọ́kọ́ ná fún Julian Alvarez ìgbésẹ̀ tó gbé mi pé bóyá a máa sọ pé bóyá àwọn tó ń gbà ní mọ́ràn èmi pé kò yẹ kó tìsàn kan báyìí jáde ó lè ti sọ pẹ̀lú àwọn tó jalákòóso ìyẹn Atlético Madrid pé òun fẹ́ kúrò nùkọ ṣùgbọ́n mi expect pé kó má yẹn tí jáde gbangba síta pé òun ti fẹ́ kúrò báyìí ẹ mọ̀ pé lẹ́yìn ìgbà tí ìròyìn yẹn jáde pé òun fẹ́ kúrò nínú ikọ̀ yìí àwọn olólùfẹ́ kan wọ́n ti mú aṣọ wọn ti ń dáná sun and agbábọ́ọ̀lù kan lè dúró sínú kankan forever sáà kejì tó ti máa lò nínú ikọ̀ Atlético Madrid ó jẹ́ pé ó yẹ kó òun náà tẹ̀síwájú ikọ̀ Real Madrid kówó wá ikọ̀ Barcelona náà kówó wá wọ́n sọ pé àwọn ọ̀rẹ́ dà ti jẹ́ kí agbábọ́ọ̀lù yìí kó lọ ṣùgbọ́n ìyẹn ó wà ní ọwọ́ ikọ̀ Atlético Madrid pé nǹkan báyìí la fẹ́ nǹkan báyìí jẹ̀lẹ̀ àjẹfẹ́ ṣùgbọ́n Julian Alvarez ó jẹ́ bí agbábọ́ọ̀lù jẹ́ pé ẹni tó bá lọ wo òfin ẹ̀yẹ tó nǹkan ti ní gan lọ́tọ̀ kì í ṣe kékeré ó ti gba Champions League ó ti gba Premier League kò fẹ́ sí fẹ̀yẹ tó ti gba World Cup kò fẹ́ sí pé kò ní ó kàn fihàn pé kóun tún ní another challenge àní ikọ̀ Atlético Madrid kì í ṣe ibi tó jẹ́ pé agbábọ́ọ̀lù pẹ̀lú status tó wà yín tó jẹ́ pé ìyẹn máa wà forever òun náà máa ní another challenge so fún ti ikọ̀ Atlético Madrid sí pé bóyá wọ́n máa lè retain agbábọ́ọ̀lù yìí pẹ̀lú agbábọ́ọ̀lù tó ṣe pé ọkàn òun ti ṣí láti lè kúrò níbẹ̀ tó bá wà nùkọ̀ yẹn ní sáà tí ó ń bọ̀ yìí èmi pọ̀ kan agbábọ́ọ̀lù kò ní papọ̀ ẹni tó bá wo ìgbà tó kọ́ dé ní sáà tó kọ́ dé nùkọ̀ yẹn ẹ máa yín pé ó ṣe dáadáa gan ìgbà tó dé sáà kejì ṣíṣe dáadáa yẹn ó wálẹ̀ díẹ̀ àrùn àjẹlẹ̀ Atlético Madrid ọdún wo la máa sọ pé Atlético Madrid tó máa sọ pé òun fẹ́ gbafẹ́ ó máa pẹ́ díẹ̀ ó máa pẹ́ díẹ̀ bí a ti kọ Real Madrid àbí Barcelona tí wọ́n bá ṣe dáadáa tú àti sáà yẹn la lè sọ pé ikọ̀ Atlético Madrid pé wọ́n máa sọ pé òun fẹ́ ife ẹ̀gbà so irú nǹkan bẹ́ẹ̀ kò jẹ́ sí nǹkan tó pé máa ń dùn mọ́ àwọn irúfẹ́ àwọn agbábọ́ọ̀lù nínú àfọ agbábọ́ọ̀lù yẹn ẹni tó bá wò dáadáa nínú ìdíje ife àgbá yìí ẹ máa olùkọ́ni náà kò fi bẹ́ẹ̀ start ìgbà tó ti wọ bí quarter final semi final ló ẹ̀ṣẹ̀ start arákùnrin yìí ajẹ̀yẹ performance so òun ni òun jẹ́ kíkiní àfẹ́tọ̀ òun ni pé òun ní final wájú bẹ́ẹ̀ni ẹni tó bá wò ti Enzo Fernandez ọ̀rọ̀ yẹn fẹ́ papọ̀ díẹ̀ mọ àwọn Enzo Fernandez àwọn olùfẹ́ Chelsea náà wọ́n náà sọ pé kí arákùnrin màá lọ ń pọ̀ àwọn òwúlẹ̀ fẹ́ wọ́n sì sọ pé òun fẹ́ lọ ẹjẹ̀ máa ń pè nǹkan báyìí kò jẹ́ kó wí òun dáhùn pẹ̀lú tournament yẹn ṣe ń lọ òun gbà ó jẹ́ result díẹ̀ ń wá so èmi ní pé kí arákùnrin kó náà máa yẹ kí nǹkan báyìí kó wulẹ̀ rúbù òun lójú tó a máa lọ kó tẹ̀ kọ́ gbá final yìí tọ́jọ́ Sunday ṣe lẹ́yìn ọjọ́ Sunday kó wá lọ jókòó pẹ̀lú ikọ̀ Atlético Madrid bí wọ́n máa lọ ní àdéhùn aláyàlò ni àbí wọ́n máa padà tàun ṣùgbọ́n èmi ò pé ikọ̀ Atlético Madrid máa fẹ́ rẹ́dì láti jẹ́ kọmọkùnrin la máa ń kọ́ tí wọ́n ṣe pẹ̀lú Griezmann ní àwọn ọdún yẹn náà sẹ́yìn so ikọ̀ Atlético Madrid wọ́n máa ń wọ́n mọ́ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n bá ní so èmi jẹ́ pé asset wọn ni ó wà lọ́dà contract pẹ̀lú wọn so bóyá tó bá wá di bí abisami jà bí sáà tó ń bọ̀ ó wá lè kú nínú ikọ̀ yẹn.
0: Sporting Crystal.
2: Yà àtọkùn.
0: Ẹ jẹ́ àfi ọ̀rọ̀ Atlético Madrid sílẹ̀ ká padà wá sílé.
2: Yes sir.
0: Àìdíje kan ń bọ̀ lórílẹ̀‐èdè Ghana IITF tó jẹ́ ìdíje table tennis. Orílẹ̀‐èdè Nàìjíríà ò ní lọ kópa nínú ìdíje yìí torí wípé wọ́n sọ wípé a lówó. Ẹni tó jẹ́ ààrẹ àgbà àjọ yìí lórílẹ̀‐èdè Nàìjíríà ní àwọn gbọ́kànlé àwọn tó jẹ́ olólùfẹ́ table tennis lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn èèyàn kọ̀ọ̀kan tó wà ní ilé ìwé kan lórílẹ̀‐èdè Canada làwọn fi rówó láti fi padà kámpa àwọn agbábọ́ọ̀lù àwọn tó ń gba ìdíje yìí ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn torí pé kò sówó wọn ní lọ kópa nínú ìdíje yìí tó máa fẹ́ jẹ́ bí qualifier fún ìdíje àgbà ọ̀jẹ̀ tó máa padà wáyé ní bí abiodun méjì sásìkò tá a wà yìí tó máa gbá qualifier lórílẹ̀‐èdè Ghana orílẹ̀-èdè Nàìjíríà ò ní lọ kópa nínú ìdíje torí pé kò sówó kò yé mi ṣáàlùwò lọ́wọ́ ni.
2: Kò yẹ kó jọ yín lójú mádẹ̀ mú lálàyé dáadáa láì fi ṣe ìgbé láì sọ̀rọ̀ òdì sẹ́nikẹ́ni ṣùgbọ́n nǹkan tí gbogbo wa mọ̀ ní Nàìjíríà nígbà tí wọ́n ṣe bọ́jẹ̀tì Nàìjíríà ó ti jẹ́ pé gbogbo ẹ̀sùn ìlera wọn ní ìsinyìí ó ti di mẹ́ta according to them nígbà tó ń ṣe budget gbogbo ministry agencies ni ó defend the budget wọ́n dẹ̀ ní senate committee on different agencies
0: yes.
2: Nígbà tí wọ́n ti wá yàwó sọ́tọ̀ fún kálukú a gbọ́ ní sector health a nìkan ní 300 àbí 400 làwọn rí inú kíní kan billion definitely lè bú àwọn tí wọ́n ṣiṣẹ́ tí ò pé ṣùgbọ́n irú experience ṣe òdíkò ní ìsinyìí bàbá yẹn àgbà ọ̀jẹ̀ ni wọ́n nínú sport marketing mo dẹ̀ pé ìrírí wọn tó láti cover àrú àwọn lapses bẹ́yẹn ẹ́ ni pé nígbà tó wá fẹ́ ta kókó fún basketball nàìjíríà àwọn pípù yẹn máa lọ yáwó láwọn ibì kan tó dẹ̀ máa ń refund àwọn tí wọ́n bá lẹ̀ rò padà irú ìrírí náà ní ìsìn tó jẹ́ pé ṣéun díkò ló wà ní orí gbogbo ẹ̀ ní ìsìn àti cricket o àti badminton àti gbọ̀ngàn ó yẹ kán lè lo intelligence wọn àti experience wọn bóyá water price ni àbí price water ni o kí wọ́n lè assist table tennis international coach kan wà ní Nàìjíríà ajo so pe won bo lana mo fe tori ko ise tin je labe tebuja ni

0: iṣẹ́ òòjọ́ ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àádọ́tun tó gbàgbóró kan. Free Dayton Energy. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni. Ráti ẹ lónìí. Free Dayton Energy. Darí ìṣàkóso rẹ.
1: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
2: Mo ń gbọ́ 32 FM.
3: 32 FM 94.9.
4: Ẹ káàbọ̀ padà látojú ọjà. Ege náà lẹ́ṣẹ̀ ń gbọ́ lọ́wọ́ ní ìkànnì adẹ́rùn-ún ìpòṣónú 32 FM 94.9. Sporting Clever.
5: Atọ́gùn.
4: Lẹ́yìn tí orílẹ̀-èdè England já nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé, àwọn agbábọ́ọ̀lù ibi tí àwọn agbábọ́ọ̀lù ti máa ń ṣe ìgbáradì àti inú dressing room wa láti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ díẹ̀díẹ̀. Àwọn agbábọ́ọ̀lù bíi Harry Kane ju Bellingham àtàwọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan tó jẹ́ agbábọ́ọ̀lù tó lórúkọ láti ilẹ̀ Gẹ̀ẹ́sì, wọ́n nígbàgbọ́ wípé olùkọ́ni Thomas Tuchel ló fà tí àwọn fi já nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Àwọn igun kọ̀ọ̀kan láti orílẹ̀-èdè England lásìkò yìí, wọ́n ti ń pè fún pé wọ́n gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ni Thomas Tuchel. Àdéhùn ọdún kan ni wọ́n kọ́ fún ọmọkùnrin nígbà tó ṣẹ̀ṣẹ̀ gbaṣẹ́ kó tó di pé ìdíje ife ẹ̀yẹ àgbáyé bẹ̀rẹ̀, wọ́n fún ní àdéhùn míì. Nínú àdéhùn tuntun tí wọ́n dẹ̀ fún olùkọ́ni Thomas Tuchel, wọ́n ní bílẹ̀ Gẹ̀ẹ́sì bá ti lè kọjá round of 16 tí wọ́n já, yóò máa bá iṣẹ́ ẹ̀ lọ gẹ́gẹ́ bí olùkọ́ni nínú Cotri Lions. Ṣùgbọ́n pẹ̀lú nǹkan tẹ rí mọ orílẹ̀-èdè England nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ta wò tán yìí, àbí tá a ṣe ń wò lọ́wọ́ yìí, pẹ̀lú bí wọ́n ṣe já àti ti orílẹ̀-èdè England gbá, tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn náà máa gbàlejò ìdíje Euro tó ń bọ̀. Tílẹ̀ Gẹ̀ẹ́sì dẹ̀ ní ìrírí tán ní ọkàn lọ́kàn àwọn wípé àwọn fẹ́ gba ìdíje táwọn máa host. Ẹ wò níwò bí wípé olùkọ́ni Thomas Tuchel náà ló yẹ kán filẹ̀, àbí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá olùkọ́ni míì láti sìn.
6: Ó di ọjọ́ tí àwọn alákòóso ilẹ̀ Gẹ̀ẹ́sì pàápàá jùlọ níbi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tán bá tó gbéṣẹ́ fún olùkọ́ni tí wọ́n dẹ̀ yọ̀ǹda iṣẹ́ lẹ̀ fún tán jẹ́ kó ṣe nǹkan tó bá wá láti inú rẹ̀ àti àwọn afẹnuwakọ̀ kì í já mímí làwọn Gary Neville ni o, àwọn Paul Scholes ni o, àwọn Wayne Rooney ni o, tó jẹ́ wípé àwọn ti wọn àfikánṣà mọ Chrisas èèyàn méje ló yẹ kó lò, mẹ́jọ ló yẹ kó lò, àwọn yẹn náà ni ń ké tantan gbogbo mọ̀dẹ̀ léléyìí, wọn ò bá nǹkan kan mọ èèyàn bí owó ẹ yọ ọ́ndà dá ẹni bí fapò sùn ní gbogbo wọn, kò yẹ kí bóyá wọn rí lárí kankan òótọ́ náà tó àwọn náà kókó Chrisas arákùnrin wípé ẹ bó ìsọ bó ṣe ń lò ẹdẹ kó lò sẹ́gbẹ̀rẹ̀ ẹdẹ kó lò sẹ́ni ká sọ wípé ayé ti yín wọn bá dáa ni ó yẹ wọn gbé jẹ fún wọn dájúdájú kìí ṣe pé bóyá wọn ní láárí kankan ó ṣáà nísìnyí nínú ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì tá a fẹ́ lè sọ wípé bóyá orí ìhalẹ̀ dáadáa tó níṣẹ́ gidi lọ́wọ́ tó ṣe fọ́gbàyà náà la lè sọ bóyá Lampard àwọn Gerrard ò mọ̀nà àbáyọ ọmọ kìí ṣe pé bóyá wọn ní nǹkan kan lórí tí wọ́n lè gbé síbẹ̀ lóòótọ́ ní tá a bá wo ìfigagbága tí wọ́n gbá kojú orílẹ̀ Argentina ó yá fún olùkọ́ni tó ń lédì lọ́wọ́ ní bóyá bíi 60-70 kó wá lọ rè máa lẹ̀ bẹ̀bẹ́ kó lọ rè máa dílé kó lọ mọ́ ìdílé gbogbo nǹkan táwọn yẹn náà tí wọ́n rò nìyẹn tá bá dẹ̀ wo ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó yẹ pé kó sàrìn tó náà jẹ́ pé mọ̀sílìm bẹ lórí wọn irú àwọn declarize yẹn ara rẹ̀ ò yá tipẹ́tipẹ́ egbò ló fi ń gbá bọ́ọ̀lù ojú ọjà dé lásìkò ìṣòwò jẹ́ nǹkan tó yanilẹ́nu irú kò bí mainu yẹn ó wọ̀ ní squad yẹn ó nìkan láàrin fíìdì yẹn ni ò gbà bọ́ọ̀lù kankan tó bá jẹ́ Ghana yẹn lọ ọmọ yẹn lọ represent ni yóò mọ play for Sierra ṣùgbọ́n a lè lọ kò sọ̀nà bẹ̀yẹn ibẹ̀ là ń bọ́ nígbà tí wọ́n á sọ pé kán gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ báyìí ó dá o tán bá gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ǹjẹ́ wọ́n yọ wọ́n lọ rè gbéṣẹ́ fún Guardiola ṣé bí aṣẹ ló ti torí rẹ alẹ̀ dáadáa ṣe bó ní ìrànrin brazil.
4: Wọ́n sì ti ń pè kán gbaṣẹ́ lọ́wọ́ àwọn
5: náà gbọ́dọ̀. Ẹ náà mò ń sọ ṣé bí aṣẹ ló ti ń tiẹ̀ nísìnyí ó gba champions league láàkàìmọye ó gba league ó ṣe dáadáa even ó ti ṣe dáadáa ní Chelsea kò tó digbó kúrò ó lè ọ̀pọ̀lọpọ̀ òlù ṣe bó ní ẹ̀kọ́ lọ́lẹ́nu bí ẹyin ó lè èdè tẹ́ pé tẹ́ bá ti gbéṣẹ́ fún yàn tẹ́ni fi kalẹ̀ kó ṣiṣẹ́ èmi dàbọ̀ sọ kan pé àwọn ibìkan wà tán bá ti gbéṣẹ́ fún ọ increase owó agent ẹ tún increase owó rẹ pé iṣẹ́ tá a gbà yìí àjọ náwó rẹ náà ni mo bá wá sẹ́mi o àwọn eléyìí lèmi àtẹnidà ẹ̀mú ló jẹ́ increase owó rẹ láti tẹ́nira sí 20 naira o tí àjọ máa wá sẹ́mi ni o irúfẹ́ irúṣẹ́ yẹn oníṣẹ́ Chelsea oníṣẹ́ England tán bá ti gbéṣẹ́ fún ọ wọ́n lè fọ́ lówó tó pọ̀ ṣùgbọ́n mọ́ ìnà tán orí wọn lè gbọ́dẹ̀ wá kán ní bó ṣe ń ṣe ni so tán bá sọ pé kán gbé Thomas Tuchel kó gbé kúrò ta lè wá fẹ́ gbé sí ta lè fẹ́ gbé àní àwọn Harry Kane tí wọ́n sọ̀rọ̀ nígbà kínní kan ṣé wọn ò rí àwọn àǹfààní tí àwọn gangan tí wọ́n rí tí wọn ò gò so kí ni nǹkan tẹ́ fẹ́ sọ wípé ó ṣẹlẹ̀ ṣùgbọ́n ó wà tí ẹni tá a gbéṣẹ́ fún tí ò bá ṣe nǹkan tá a fẹ́ jẹ́ kó ṣe ta dẹ̀ ròyìn pé kò sí tó burúkú bẹ́ẹ̀ ká gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ká gbé fún ẹlòmíì ṣùgbọ́n nǹkan tí mo kàn rò bẹ́ẹ̀ ni pé nǹkan tó wà nínú ilẹ̀ Gẹ̀ẹ́sì yìí tó jẹ́ agbábọ́ọ̀lù wọn ní àwọn agbábọ́ọ̀lù tó pọ̀ lóòótọ́ ta lè fọ́ sọ̀yà múgbà eléyìí gbábọ́ọ̀lù bí ṣùgbọ́n nígbà tí arákùnrin ti ń to squad ni wàhálà ti dé ibe lo ti lose so ndo fa de ko boya kan ba se lowo re nori ko boya kan le gba iru tan ba ba se lowo re tan gbe be lomi o le gba iru yen e lo kole
4: iya gbogbo se asiko ti to fun ile gesi ki awon na tele ilana to ile de spain ti won tele ti orile de spain fi pada bere si ni se dada bayi nigba ti orile de spain gbese fun olukoni luis de la fuente to je olukoni ojo iko oje wewe won bọọlu won yi pada leyin ti won gba se lowo olukoni luis enrique abi leyin to luis enrique fi se le ngba yen bọọlu alafisegba orile de spain ti yi pada lati gba ti olukoni luis de la fuente ti gba se to ti fi se le olukoni likasli gba idije euro to je ti awon oje wewe fun ile gesi o ti wa sise gẹ bi interim o ko won gba ifese won se meji ari nkan to le se o mo gbogbo awon agbabọọlu idenudenu dada se asiko ti to fun ile gesi ki won fi ise le fun olukoni lekasli abi ki won si lo ma gba olukoni miwa tori awon oyin kankan gbe wi pe bolukoni pep guardiola ba gba leni wi pe won sise ile gesi thomas tuko ba ti lo to won na o le fe gba tele ko to di ko so fun won to bo radio mi pe le Man City
7: mi wo le ti so tele pe ise ti olukoni thomas tuko gba yi won ba ni ise wahala o le ngba to pa mo bi ile gesi amo bi won se ri oluko ni gare southgate se bo mo ile gesi na lo na ari nkan to hun na se nigba na lo won nkan te ti la kale fun oluko ni iko to di pe idije ibere eni to ba koja round of 16 no be yan ba bo bi ifese won se yen se lo lo te ma pa oluko ni mistake e wa nbe ko even gba tan si se be ati ko to di pe first half npa yen ari gbogbo awon chance to yi ile gesi ri david e tun so ngba na pa to ba e po ti to meji sodo argentina o le mari nkan se mo nigba o de di bo se ri en te te bi question te wa bi re pe se ni castle en to je iko agbo je iko oje wewe won so to ba ko iko agbo je sodi e wo am play ni gbogbo iko ko lo ma da bi orile de spain gbogbo iko ko lo ma da bi orile de morocco ile gesi lele yi e ja pe ta wa so pa ipe oruko player gan ka kiri agbaye amo bi gbogbo ori so lenu se ma wa nbe ipo oluko ni o wa ko iko oje wewe o ko won gba nkan e je ka wo inu ko gan ti o ti e kin se tori lede ipe oluko ni kan o pa won under 20 o ko won e jo se awon to nba play nbe yen lo fe ba play ni ita gboje a kan tara wa ile gesi lele ti won o ba fo oluko ni lati se nkan to ye ko se ke fo oluko ni le ko decide lo to a le ma ra won indi position kokan la be la oluko ni Thomas Tuchel cause oni ka won mo style of player kan to di pe won gba na te po oluko ni e won ba je pe won go kan lo ma ri ni an to ba wo 2021 won Champions League o na ma mo gbogbo run kan bayi to ba ti go eyo kan bayi o ya eyin ni e ma lo massive ta massive defense but la ni jo yen re the defense ye lo mu lo kun to ye pe gba ti game fe pari lo wa se wa introduce bi ra won Marcus Rashford leyin gba te pe ki lo to indecision ni pe oluko na de pe ko ju ko rile de be Argentina pe pelu mo se nju bo te pe egbo awon long ball lorisirisi lo ro poke e je ko hun na ko wan go to hun ri ko hun keep e ko be ko file lo be sugba won ile gesi lele ki wa gbo oluko ni to wa story ti won so na na si ma so aye pe won de ase kagba laarin 3 years since won ti bi awon tebi won fe de ase kagba ni to ye pe Southgate na to na ko won de ase kagba te pe penalty gba na ohun na fi ko na fi pada lule bo se wa ko si lo gbo oluko ni le castle in ti won pada ma se na ni won ma se sugba oluko ni Thomas Tuchel ba so fun yan ko gbo ni normal tan ba fun na gba se lo se bi yo gbo we o sha ti nkan to de in to de ku won de cause pupo eyan ni o expect ke England ma de pele se tan de ninu DJ Ife Agbaye
4: pupo eyan
7: beni cause won ni gbagbo lowo lori le oluko ni to gbo decision ko soro a ma ra awon we ni runu te pe won ko awon iko gan relegation ni won o jade ta won mo soro awon ti o ri kokan won ko won de bi ase yori ri
4: to rafambali e je soro nipa iko bi agbabolu Arsenal to won jo bi eni wi pe eyin tan gba league le gesi tan boya won ba won prepare ya le ni abi ka so pe ya ti o je won se press up lowo tori bayi ifarapa ile ti William Saliba to ninu fese won se tori le de France gba keyin ko jo ile de Spain won lo ti gba lati lo sese abe si eyin to tin dun lati sa to koja o de sese ko gba omokunrin ni odidi osu mefa abi meje ko to di pe yo de pada pelu ifarapa ile to ni seyin patch ni legacy fin lo Declan Rice Bukayo Saka o gbadun ona bayo Arsenal sa to bo abi n to se Liverpool to awon na
8: fun ti ko Arsenal na ojo siwa o si wa nle so won si le yawon agba bo lati so pe awon fe gbe wole sugbon enikan o laye nkan ko si gba ma yi pada ni olonje ti ba won se nkan ti won le ni ati bi ogun odun o te won lowo ni sa to koja lo yi so ko si nkan ko si won le gba bo agba bolu mi wole nsin ko perform ju ba se lewe lo William Saliba to ni Tony Fapa nsin won le gba bolu mi te pe won ma gbede be nsin te pe o kan ma ju ise lo so ba kan meji ni orole aye se wi so olodun ti ba won se ti won le ni last season o ti te won lo so bi to ba wa won ko wa ja si ngbe mi ni gbagbo nunu oluko ni Mikel Arteta npe o ma gbe won agba bolu to to iyen ti iko Arsenal ba kowo le fun last le gbe won agba bolu awon agba bolu lowo yin wa te pe oyin na wa lo won te pe won si le gbe lati fi replace won abi ko je bi backup fun won ngbe fun ti Bukayo Saka yen to ba wo ni last season ni season to pa yin na ki se gbe fun se won se Bukayo Saka gba
4: o fe ma
8: to fe fara pa ni and Arsenal je sin won si ri ogbon da si won ogbon da si nu league ṣùgbọ́n ẹni tó wá jẹ́bi igi wọ́n kọ́ fún ọdẹ kó má fẹ́ da ìyàgbọ́n wọn nù sáré òǹdà mi ó ti lọ kúrò níbẹ̀ tó mọ́ rẹ̀ pé chance ṣì fẹ́ wà fún kòásínà lọ́wọ́ tó wọ́n rẹ̀ ṣùgbọ́n ojú ọjà ṣì wà open so wọ́n ṣì ní chance láti rí pé wọ́n ṣì máa fi gbé àwọn agbábọ́ọ̀lù míì wọlé láti lè fi rọ́pò wọn tó bá ní ìfarapa lọ́wọ́ tó wà báyìí.
4: Ṣé o

0: 0207055 mẹ́ta 949 tàbí 08097 mẹ́ta 949. Ẹlú ẹ kúrò lẹ́ o. Ẹlú ẹ kúrò lẹ́ o. Ok, sọ ẹ bá wọn kọ́kọ́ sọ. Fún ẹ lu já o. Kí lẹ pé?
1: Kalori.
0: Èwo ló tún jẹ́ kalori? Kàlàfíórì ni kalori. Kò sí wàhálà. Mo mọ̀ má fi ọ̀rọ̀ yẹn lọ Krista ni mo ti mọ bí dẹ́ẹ̀tì mi sí.
2: Ẹyin wà lẹ́ni ọ̀sìn yìí
0: kan. Bọ̀ eré ní òjò lójú yín tuntun lìgì yẹn gbà. Bí nǹkan ṣe ṣe ni mi mọ̀ torí mi ní parọ́ fún yín ẹ̀rú tí ń bà mí.
2: Ẹyin wà lẹ́ni ọ̀sìn yìí kan.
0: Ẹlú ẹ kúrò lẹ́ o.
3: Ẹlú ẹ kúrò tó.
0: Yes sir, ẹ kúrò lẹ́ sọ.
3: Orúkọ mi Adé Adébáyọ̀ látàmúlòkù.
0: Yes sir.
3: Ọ̀rọ̀ nípa àìtò tí wọ́n ń ṣe lórí àwọn tó bú tẹ̀lé náà yìí fund.
0: Yes sir.
3: Ó lẹ̀ ń pẹ́ àwọn tó ń ṣàkóso nǹkan lágbàáyé gan-an fún àwọn tó ń wà dágbọ̀n ọ̀gbọ́n nǹkan wá bíbẹ̀ ní problem. Torí pé wọn ní jẹ́ ká lè prosecute wọn lórí tó bá ṣe gbèsè bí àwọn kò wú jẹun àbí nǹkan kan ni. So jẹ́ kẹ́nìbọ̀ ni wọ́n rí àwọn bíi fáwọn ní freedom sí anything. Tó bá fi pọ́ fẹ́ lé bákan. Ìsúná máa pe àjọ àgbáyé tó ń tó jẹ bọ́dí fún nǹkan ẹ lágbàáyé láti dá sí. So ó fún wọn ní more chances láti lè fi tó wọn. Ení ni so báàkì báàbì wá pẹ́ náà. Arsenal ló máa gba léègì ṣe ń ta fẹ́ wọ̀ yìí.
0: Àmì.
3: Because most clear team tó prepare dáadáa ju others lọ is Arsenal. Because àwọn aspect tó ti ní bá wọn ní kinní náà ti ń gbìgbé sọ lẹ́jẹ̀ pẹ́sẹ̀. Okay, Trezor lọ́sìn. The next thing tó ṣe after Trezor.
0: Christos Zolis.
3: So ní ti gbọ́dọ̀ pé Saliba ti ní issue wọ́n ti ń lọ fún Rwanda England kan.
0: Àjọyọ̀ wọ́n ń lọ fún Konsa Aston Villa.
3: Konsa God bless you. So Arsenal very well prepared. Ẹ tí ó mọ Arsenal yẹn ẹni méjì ìyá kò ní mọ̀nà lé mọ́nà ẹ̀sìn.
0: Ẹ ti ń dẹ́rù bá Krista. Ẹlú ẹ kúrò lẹ́ o, ẹ̀yin lágbà kan ẹ kúrò lẹ́ sà.
4: Hello.
0: Ẹ kúrò lẹ́ o.
4: Mo kúrò lé o. Tàṣíṣú ẹ̀fẹ̀ mi ló bàjẹ́ o.
0: Àmì àṣẹ.
4: Níwà ìmú gbádùn yìí o.
0: Yes.
4: Ẹ ṣe mo dúpẹ́ o. Ẹ jọ kò sí ti ajẹ́sán abẹ́ sí o. Ṣé o gbà kọ́ọ̀pù yẹn o.
0: A tù dáadáa gbádọ̀la.
4: Ẹ ṣe mo dúpẹ́. Ẹ bá mi kí bàbá ẹ ṣe o.
0: Ẹ ṣe gbọ́dọ̀.

0: lọ láwalẹ̀ tó níbi tó gọ̀rọ̀ àwọn ọmọ bíbí ilẹ̀ ìbàdàn nílé lóko àti lẹ́yìn òde àtàwọn tí kìí ṣọmọ ìbàdàn tó ti pẹ́ nílẹ̀ yìí láàmì láka lẹ́hùn máa bá wọn pàdé láago mẹ́jọ sí mẹ́sàn àṣálẹ́ ní gbogbo ọjọ́ sátidé pẹ̀lú olúbíńpẹ́ fàtúyè ìbàdàn ọmọ àjòrò sùn ọmọ àjẹ̀gbín yóò ọmọ àfikaranfọ́ orí mu
1: wọ́n tún bẹ̀rẹ̀ mo ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice ìtọ́wọ́ ẹ̀kan lásán aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Thirty two FM 94.9

wulẹ̀ o wulẹ̀ ní ilé òtútù kankan mọ́ fọkànbalẹ̀ òtí ń gbọ́ 32 FM fọkànbalẹ̀ ọmọ ẹlẹ́ọ̀ ti dé òtí ń gbọ́ lágbo lágbo kí ló tún wá kù. Mo sọ fún yín wípé gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ pátápátá ojú kan ṣoṣo ló wà nǹkan tó kàn kù ẹ̀yìn kù òní pé ká ẹ̀yìn pin sí ìkànnì 32 FM ọyá máa lọ sójú òpó Facebook 32 FM fẹ́ yín ẹ bó o bá ti wá wò lọ́ọ́ máa kọ́mẹ̀ntì mọ́ wàá kọ́mẹ̀ntì lásán o lọ́ọ́ máa ṣíà rẹ̀ torí mi àti olórin mi ti fẹ́ dé lásàálẹ̀ yìí àwọn bàbá yìí àwọn generation tó lè mọ nǹkan tó tún pèlédè ń bẹ́ẹ̀ yorùbá náà ni o

ọpọlọ tó ti fàṣẹ látọ̀dọ̀ Monday títí wọ Saturday. Ọ̀rá ń ṣe sí ni Alpha ṣe kókó yẹn ti ń lọ ṣó ti délẹ̀ ṣe ti wá kìlì sí ti bóò ló ti ṣe wá ń lọ ẹjẹ́ sáré wà pa bẹ́ẹ̀ torí nǹkan tí mo sáré ká múlẹ̀ lálẹ̀ ó pọ̀ nǹkan tí mo kó wá ó pọ̀ ẹyin tèmi ní gbogbo àbẹ́tẹ̀ Alpha ẹyin tèmi ní lọ́lẹ̀ ń dé ẹyin tèmi ní Basoru ẹyin tèmi lókè pàdé ẹyin tèmi lógun pa ẹyin tèmi ní challenge. Ẹyin tèmi ní bẹ̀rẹ̀ ẹyin tèmi ní bẹ̀yẹ rọ́kà Falkland gbogbo Owó Road Alpha bó ló ti ṣe ń lọ lásàálẹ̀ ṣé ìkànnì 32 tó ń ṣẹ́ sí yín lá dáadáa ṣé ń gbádùn lágbo-lágbo yẹn bẹ́ẹ̀ bá ti wá ń gbádùn ẹ̀ ẹ̀ mọ́ bó lọ lọ ní síra-síra.

0: ọ yẹ jẹ ki n sáré ṣe lẹ yìí fun yin ka pẹ yin lo sele si ni party ni o
1: ara to ba hu sa ti lo le fi mi
0: won ti man kara ngbe ijejo materials ni won mu
2: emi o loke mi ran
0: bi won se man kara ye o de ye te gbe wa o
1: ile aye mi
0: won de so wipe ankara ti won mu yi o wa ankara o wole ni o
2: lọ́run
0: ni
2: torí kò wó lówó
0: wọ́n ṣe wá sọ pé ankara yìí
2: kó
0: o bá ti wọ̀ o ní wọlé pátí yìí dẹ̀lélẹ̀ ankara dẹ̀ ra níbi 100k
2: ìsọ̀yọ̀
0: lólówó òní ẹ̀ fi ṣe páàsì wọ́bẹ̀ ẹ̀yìn náà ẹ̀dẹ̀ ti gbé fún tẹ́lọ̀ láti bí ọjọ́ tó ti pẹ́ gan láti bí ipa tí ó kú bí ọ̀sẹ̀ bíi méjì àǹdẹ̀ tẹ́lọ̀ ó dẹ̀ sọ fún yín wípé ẹ fọkàn balẹ̀ ẹ máa gbaṣọ yẹ ó kú ọ̀la ó ti ẹ̀kọ́ tún lá ọlọ́run lẹ́tí máa gbà ẹ̀yìn náà sì ti fọkàn balẹ̀ ẹ ti lọ ra ṣù lọ́dọ̀

kọlọ́run sànú wa ni. Ẹyin ìjọba Nàìjíríà ẹ ti sànú wa. Ìjọba kan ń yà mí lẹ́nu ni ìbò ló ti ń bọ̀ yìí ẹ sì ń wá sáwọn àdúgbò yẹn. Ẹ sì ti wá bá àwọn chairman yẹn o. Ẹ sì ti ń gbé ọ̀kadà fáwọn chairman àwọn wọ́ọ̀dù yẹn o. Ìwà ló dé nítorí pé mọ̀ọ́dẹ́ yìí ń gbé wá gànmọ̀ sàn ni. Ẹ ti ẹ̀ bójú wò wá lọ́nà mí. Ẹ bójú wò wá. Ojú ọ̀nà tó jẹ́ wípé téèyàn bá fẹ́ wá láti bí ọmí ẹ sí dùgbọ̀gbọ̀ yẹ kéèyàn máa lò ju bíi 5 minutes 10 minutes lọ. Kéèyàn wá máa lo bíi 1 hour tá kéèyàn máa lo 2 hours. Ẹ sì sàánú wa. Ẹ sì mọ̀ wípé ìdílé ìwòsàn tó tóbi gan mọ̀ sẹ̀. Níjàmbá bá tiẹ̀ wá ṣẹlẹ̀ lọ́nà bẹun kéèyàn tó sọ pé ìyẹn fẹ́ lọ sí UCA. Ó lẹ̀ bí ó ti ṣe débẹ̀. Ojú ọ̀nà

0: lagbo lagbo lagbo feyin e kilo kan yin lati bere tin pe
1: olutoyin olutoro lati okanna ni o
0: lati odu ona odu ona te odu ona elewe abodo ona te wo
1: odu ona patata
0: odu ona la pata bo lo dona lasale yi
1: alafia ni gbogbo wa wa
0: o alafia ni ibanojo ni je ti wa
1: eni tabi
0: ami oya to ba jeyin lo sele si ki le ma se
1: kẹ́gbẹ́ mi ó ṣẹlẹ̀ sí ẹ̀yà ní lọ ní o
0: ẹ̀yà ní lọ
1: ìdájọ́ àwọn ọ̀dọ́ tó lọ sí ṣe ọmọ nípa bá ń jí ti bá lọ fóyàn níbẹ̀.
2: Orí mi lè mí gbọ́.
0: Ọ̀ní jí ń gbé ẹ ṣe gan ni mo dúpẹ́ bàbá ìtú gbé mi débẹ̀ yàtọ̀. Ọyẹ́ mọ lọ sójú òpó Facebook kan ní 32 FM fẹ́ yín ẹ mọ lọ mọ kọ́mẹ̀ntì má jẹ́ kú jẹ́ náà
2: dákun má jẹ́ ń
0: tẹ́ kí ní
2: lójú ara yẹn
0: 0705 5949 àti 0809 7949 ọ̀rẹ́ mi lágbo lágbo kí ló kọ̀ yín láti bulẹ̀ tí ń pè.
3: Adébísí látàgbàjẹ́.
0: Adébísí látàgbàjẹ́ kí ló tẹ́ fi pẹ́ wọlé ẹ̀ kí n pẹ́ wọ kíláàsì.
3: Mo ti pèpè pé pọ̀
0: náà. Ẹ̀mẹ́ ìbínú àdúrà yín náà ló gbà. Mo ti ń retí yín. Adébísí látàgbàjẹ́ tó mọ́ jẹ́ pẹ́yìn ló ṣẹlẹ̀ sí kí lè fẹ́ ṣe báyìí. Wọ́n tún ti jẹ́ kó lọ. Àwọn NRC nìyẹn o. Lágbo lágbo.
3: Lágbo.
0: 32 FM fẹ́ yín ẹ kí ló kọ yín láti bilẹ̀ tí ń pè.
3: Olóyè Ismail ọmọ ẹlẹ́yẹlé ló kọ mi.
0: Bàmí ó ti pẹ́ gan.
3: Mo sì wà pẹ̀lú 32 FM.
0: Ẹ lè ja kúrò ń bẹ̀ torí gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ ojú kan ṣoṣo wà. Rédíò gangan rèé rédíò nǹkan tẹ́ ń pè rédíò 32 FM ni.
3: Mo wà pẹ̀lú 32 FM mo fẹ́ ti olúfin pé Fátẹ́yè.
0: Ibo kò sí i. Ẹ rí gbogbo sádà.
3: Mo ti fẹ́ ti ọmọ àfọkọlájà sí.
0: Kò sásà dànù kò sásà dànù.
3: Láti tù mo fẹ́ ti
0: wọ́n sí. Kò sásà dànù ńbẹ kò sásà dànù.
3: Làgbòrò kì í kọ́.
0: Kò sí iṣẹ́ iye yín iṣẹ́ iye yín. Bàbí ẹ̀ ń gbé mi débẹ̀ ẹ pọ̀. Ọ̀yá náà kí tó bá ìgbẹ́ yìí ló ṣẹlẹ̀ sí kí lè fẹ́ ṣe ná.
3: Hello.
0: Kí lo tó bá ìgbẹ́ yìí ló ṣẹlẹ̀ sí.

0: Lago, Lago.
1: 32 FM.
0: Fẹ́yẹ́. A kò ní bàjẹ́ fún ìyá ẹ̀ kí ló kọ́ yín láti wulẹ̀ tí ń pè. Àǹtí mi Joy látẹlẹ́yẹlé, Alpha bó lẹlẹ́yẹlé lálẹ́. Dádì ń kọ́, dádì ń kọ́. Aláàfíà ní ṣòwò sí
1: ṣòwò. Adúpẹ́ o.
0: Ṣé ẹ ti wọlé?
1: Mo ti wọlé fún o.
0: Bó wa ní báyìí? Ṣé ìró yẹn náà? Ṣé ìró sílẹ̀ ró ni àbí ṣòkòtò?
1: Ìró ni mo rò.
0: Ìró lẹ̀ hàn. Dádì náà sáà ti wà pẹ̀lú yín lẹ́gbẹ̀ẹ́.
1: Àwọn náà ti wọ bọ́ksà.
0: Àwọn náà ti wọ ẹ ti gbé mi débẹ̀. Lẹ́yìn lágbo-lágbo, ẹ wà á gbọ́ alẹ́ bọ́bù pẹ̀lú bà mí délé ìjìnlẹ̀. Látàlẹ́ bọ́bù yóò wá padà mọ́ rọ́bù. Ọyá ẹ wọ́n fọ́ bù. Ẹ ní gágù. Ẹ wọ́n wọ̀rí ẹ̀ lè tọ́ bù láyé. Agbẹ́ yìí ló ṣẹlẹ̀ sí kí lẹ máa ṣe.
1: Mi ní gbàṣọ lọ síbẹ̀ mọ́.
0: Ẹ ní gbàṣọ lọ síbẹ̀ mọ́. Bọ̀ṣẹ́ máa lọ pátì yẹ, àdíkí lẹ fẹ́ ṣe fún télò yẹ. Èyí mélòó lẹ̀ ń gbọ́ níbi tẹ́ wa?
1: Ẹ̀yin
0: àtọ́ ọmọ yín ọya. Kò ní bàjẹ́ fún ẹ̀ ní fojú sunkún o. Ẹ̀ ní fojú sunkún. Igi ni òun ti rọ́ bù jù. Kí ló dé ẹ̀ mọ̀jẹ̀ á gá ń bù. Kò sí wàhálà ẹ̀fọ́ kan bá lẹ̀ àlẹ́ ìtọ́ ń bù. Èèyàn pàtàkì ní ẹwà bíi nóbù.

0: happiness to happen.
1: Ọ lọ sójú òpó Facebook yẹ. Ọ ṣíà rẹ̀. Ọ bó lọ lọ ní sírímí sírímí.
0: Iyẹn ni mama ṣe wọ́n mi kí pé kí n ra ayé.
1: Wọ́n ti di bíi 850 kọ́ ni. A lọ gbẹ́kẹ̀dẹ̀ bíi méjì bíi mẹ́ta. Tá a bá ti wá padà dé, ní àtó lórí àwọn àjọ wa máa mú nǹkan lẹ̀. Ẹ fọkàn balẹ̀. 32 FM fẹ́ yín ẹ.

0: kari go no bi ifa eti o lagbo lagbo
1: ani ti e fun
0: o ya fe yin e ki lo ko yi lati bule tin pe
1: alamu lo to ku para
0: alamu lati bo
1: lati baba nla ni se
0: lati baba nla to ba ye pe yin lo sele si ki le be se
1: mo ti so le kan ya won mo ni
0: e le
1: ma fi ya won mo ni
0: e fi ya won mo e se gan ni mo ri le appreciate ki lo ko yi lati bule tin pe lagbo lagbo
1: Fẹ̀yìn
0: ẹ̀ kí ló kọ yín?
1: Akeem láti Tápà.
0: Akeem láti Tápà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ókè Ogun Ege. Ẹyin tèmi lókè Ogun, ṣàlàáfíà lẹ́wà.
1: Adúpẹ́ o.
0: Wọ́n ní jíngbé, wọ́n ní jíngbé. Bandit ò ní wọlé yín o.
1: Ayẹ.
0: Ọ̀ya tó bá gbẹ̀yìn ló ṣẹlẹ̀ sí kílẹ̀ bẹ́ẹ̀ sí. Pátítá ti jàmàlà funfun.
1: Ìwé
0: àtàwọn ẹran ìgbẹ́yẹ kí lè fẹ́ ṣe báyìí.
1: Mi nígbà tó bẹ̀ ọmọ ní òkè nígbà tó bẹ̀ sílẹ̀ ọmọ.
0: Ẹ nígbà sọ lọ́jọ́ yẹn mọ́ kí lẹ wá fẹ́ ṣe fún tẹ́lọ̀ yẹn ẹ nígbà sọ fún tẹ́lọ̀ yẹn mọ́. But ayíjọ́ yẹn gẹ́gẹ́ kí lẹ fẹ́ ṣe máa lọ pati yẹn àbí kí lẹ fẹ́ ṣe.
1: Àmì ní lọ pati yẹn mọ́.
0: Ẹ ní lọ pati yẹn. Lójú

0: bẹ́ẹ̀jì bẹ́ẹ̀jì bẹ́ẹ̀jì bẹ́ẹ̀ lágbo lágbo. Fẹ̀yìn ẹ kí ló kọ yín láti gbọ́lẹ̀ tí pé.
1: Adé Okunle ti máa yìn láti mọ́kànlá ilé.
0: Ó yẹ já sílẹ̀ ní pápá mo fẹ́ lọ gbé gèdè.
1: Ojúṣe ìlú wa fi ìwú ọ̀sọ̀ọ̀sọ̀ ni. Ìlúkọjá nìkan ẹ̀yìn ló fẹ́ bí ìlú gángan. Ohun tó ṣẹlẹ̀ yẹn àpẹẹrẹ ni mi ò ní lọ.
0: Ẹ gbà sọ fún Dẹ́ni.
1: Ẹ
0: tún gbà sọ mí fún Dẹ́ni padà.
1: Àpẹẹrẹ ni.
0: Tájà rẹ̀ tó jẹ́ aṣọ yín. Tó jẹ́ aṣọ yín.
1: Àpẹẹrẹ nìyẹn.
0: O gbé ẹ tún gbé mi débẹ̀ yàtọ̀ síbi tí mo lérò pé mo lè tó. Ọyọ lọ ṣáìdọ́ sísun yín tí mo bá dé èmi àtàlà mú Mr. Perfect. Lájọ wa máa mú nǹkan lẹ̀. Máa lọ sójú òpó Facebook lọ́mọ kọ́mẹ̀tì lọ́mọ ṣíà rẹ̀. Lọ́mọ bó lọ ló ní sírí mi sírí mi. Ló ní síríà síra.
2: Olúwa kẹ́ mi.
0: Kí n tí ì dé.
2: Àbẹ́jì ni.

0: ẹdínmọ̀ ọkọ̀ bá ṣe máa ń ṣe yẹ. ẹ máa gbé nǹkan tó kàn báyìí òní ká máa lọ sójú àgbo. àǹdẹ̀ simply because tábà ẹdínmọ̀ pé tábà ti fẹ́ lọ sójú àgbo. a máa fà á tó máa lé déédé. a máa fà á tó máa lé tó máa kí pọ́pọ́. ọ̀yánà olórí mi ti dé fàájì máa bẹ̀rẹ̀. eléré mi ti dé sí ìyá máa tẹ. a máa tá sí. àwọn tó bá wá fẹ́ bá mi gbé ó bá yí ọ débẹ̀ dáadáa. nǹkan tó kù níbi kó o mọ lọ sójú òpó facebook. ìkànnì 32fm tí o tó bá ti dago mẹ́sàn-án báyìí. mi ò fẹ́ gbọ́ nǹkan kan o. mi ò fẹ́ gbọ́ pé wọ́n ní wọ́n pé. mi ò fẹ́ sẹ́ni 30 minutes tó kù yẹ. èmi àtàlàmù. Mr. Perfect. Alabi Mr. Perfect. Ọlọ sanu mi ni. Lájọ mọ múlẹ̀. O ti ń bá. Alpha bóòní sórí. Sọ ń bẹ ń bẹ̀. Bóòní 32FM ṣe ń lọ. Bóòní lágbólágbó ṣe ń lọ. O ti ń bá. Tí mo bá ti ní lágbólágbó. Ẹni 32FM fẹ́ yín ẹ. Ètò kan rèé tó ní kọ́kọ́rọ́ téèyàn fi wọ̀. Ẹni pé lè yàtọ̀. Akọ ó pé. Àjọ̀mọ́ fúnra wọn, àjọ̀mọ́ ta. Ayé yín wà ń bẹ̀ o. Bàbá ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ lágbo lágbo.
1: Láàkọ̀ bò wá ní ìtura ní àìsàn.
0: Ṣé tuntun ṣe ẹlẹ́rùfù kí ṣẹlẹ́rìfù ilẹ̀ gbé tì ní. Àbẹ̀lẹ́wé ń jẹwé ewó gẹ́gẹ́gẹ́ lẹ fi kílẹ̀ fi ń gbọ́ kílẹ̀ fi ń gbọ́ tà kílẹ̀ fi ń gbọ́ tà ju ẹ̀rọ lálẹ̀. Gbọ́dọ̀ wà lakọ ni kò sáyé kò sáyé kò sáyé kò sáyé alpha bó ló ṣe ń lọ lálẹ̀.
1: Àdúpẹ́ fún Ọlọ́run mo dúpẹ́ tèmi o.
0: Ẹ̀dúpẹ́ tó bá pẹ́ yìí ló ṣẹlẹ̀ sí kílẹ̀ máa ṣe.
1: Ìfẹ́ ni mi máa ń lò káàkiri
0: gbogbo bí kí ẹ gbé mi dé bẹ́ẹ̀ kò ní bàjẹ́ fún ẹja máa lò fẹ́ ẹja máa lò fẹ́ ẹja máa lò fẹ́ pẹ̀lú ra wa kò ní bàjẹ́ fún bàbá yìí. Bàbá àbí kí n fi fẹ́ràn yìí ni.
2: Mo tún bẹ̀rẹ̀ mi tọ́.
0: Àtijọ́ ń ṣe ó ti tọ́sẹ̀ mẹ́ta. Ẹ má wọ̀ọ́rì. Bẹ́ẹ̀ sì máa ẹ jẹ́ kí ó.

0: ya o ti gbe mi debe o gbe mi koja bi temi ko le lero pe mo le de oye fokan bale e ma pe e ma dasi e ma da ko ibi te tin gbo 32 fm o ya fe yin e mun ta alamu
1: alabi
0: alabi perfect ise ye fe mu mi se ani mi ni gba oga wa krista won gboji wole awon gan won wa josi won wa gbo si ya gbogbo ẹ̀ yìí ti wá lójú òpó facebook yẹ ẹ máa lọ síbẹ̀ ẹ lọ́ máa bá a ṣí rẹ̀ ẹ lọ́ máa bá a bó lọ́ ní síráṣírà mr alabi perfect ẹ mọ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe báyìí mo fẹ́ dẹ̀ yín wò 32 fm lélẹ̀ fẹ̀yẹ́ laughter house premier e lórí òkè téńté mọ́kànlá ìbàdàn 32 fm 94.9 fẹ̀yẹ́ laughter house lórí òkè téńté mọ́kànlá ìbàdàn wọn máa ní ògbólógbò kọ̀m̀pọ̀sì àbí kí ló kí ni ọ̀gá fún yín àbí ògbóǹtarìgì rárá kí ni
1: tọ́ fún mi kàyéfì kọ̀m̀pọ̀sì
0: kàyéfì mo fẹ́ fún yín ní iṣẹ́ yìí ní kàyéfì ẹ wá kọ̀m̀pọ̀sì orin fún 32 fm ní ìlànà kàyéfì ká wá rí i tó ti yá ṣe ti ṣe tán
1: akọ náà ni wọn bàbá
0: ṣe lọ́mọ̀ wo ẹ lọ́mọ̀ wo kàyéfì composer

0: dùn bí agbẹ́fẹ́ gorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ oníṣu ló níyàn kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ ẹni kọ́ máa jẹun bí ẹ̀mí rí ọjà tẹ́gbẹ̀rẹ̀ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òréré ń bẹ̀ ìgbìyànjú rẹ ni ètò wọn máa rú orí tó gbé wáyé má bà lọ́rẹ̀ wé jí àdùbí ọ̀tún ọlọ́wọ́ lẹ̀ ìbàdàn ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà bàbá àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí àkọ́mọ̀ náà wọ́n gbàgàdà gbàgàdà ewé jí àdùbí ń bẹ̀ tàbí ká ẹ pè wọ́n sórí 08033260141 olóyè ewé jí àdùbí ọ̀tún ọlọ́wọ́ lẹ̀ ìbàdàn ló ní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
1: Ma wo mi bi mo se fe yin.
2: Mo n gbọ kati 2FM.
3: 32FM 94.9.
4: Honorable, ife eye agbaye, trophy kan wa fun awon honorable.

ẹgbọ́ ẹ wojú mi dáadáa ṣé mo dàbí ọmọ lílé alfa ṣọmọ lílé ni mí gangan ni ṣá ṣé mo dàbí ọmọ lílé ni ẹ̀ka lẹ́ gbogbo ènìyàn ṣé dáadáa lẹ́wà ṣé mo bá yín dáadáa ṣé mo bá yín re èwo lẹ̀ ń rún lọ́wọ́ èwo lẹ̀ ń jẹ gangan ilẹ̀ bí ń ṣe alfa ṣe ẹ wà ẹ mà tó ká lẹ́ńbẹ̀ yẹn mo mà tún wọlé bá yín ṣé dáadáa lẹ́wà àlàáfíà fún yín ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi pátápátá o ẹ kú lé o ṣé dáadáa lẹ́wà alẹ́ ìbọ́bù ni o a wà lálẹ́ ìbọ́bù àjọfẹ́ bọ́bù on another level kájọ bọ́bù ẹ̀ ń bọ́ ń bẹ̀ yẹn àwa náà ń bọ́ ń bí o kájọ bọ́bù wọnú ara wọn ká lẹ́ o 32 fm láwà yìí fẹ́yìn ẹ 94.9 ìkànnì tó ń dẹ̀rí pò sónú anywhere anyhow any day anytime

rí mi wò bí ìrànjọ yẹn ń ro ọkà gan ni o. Màá ro ọkà wà láì lọ́tẹ̀ yìí mi ò fẹ́nu ṣe. Màá ro ọkà ẹ mọ̀ báwa náà jẹ́ mọ ìyá ọlọ́kà ìṣòro kawa ó burú gan ni. Àwọn jẹ́ ń kọ́ yín bọ́ ṣe ń roka ọkà yàjò yàjò èèyàn máa ń kọ́ ni. Àmọ̀lá aláfún ẹ̀gẹ́ wọn mọ̀ fi ṣe àbí pákí. Àmọ̀lá gidi ẹlòmíì gan mọ̀ pé iṣu ni wọ́n mọ̀ fi ń ṣe àmọ̀lá gidi. Èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ gan tún wà àwọn ọ̀gẹ̀dẹ̀ dúdú yẹn. Àtọ́ a sọ pé sẹ̀mú a sọ pé wheat. Ẹbí mi léèrè mo mọ fùfú rò bíi kèé mọ̀ ọ́n sí è. Àbẹ́ ní wọ́n á tẹ̀bà fún yín. Àgbàdùn ara wa lálẹ́ yìí.

ìrọ̀lẹ́ ẹnìkan ń bi mí lérè nǹkan kan. Mi ò tí ní ànsà fún sìn. Olú mi sáà jinlẹ̀. Oníṣẹ́ mo lè rí sáré rí bíi 1,000,000 kan lọ́wọ́ yín. Mo fẹ́ sáré fi gba owó kan jáde. Àbí bí ìgbà tí ń gbọ́ rí. Mo ní 1,000,000, mo ní 1,000,000. 1,000,000 àbí 1,000. Ó ní 1,000,000. Ṣé náírà àbí dollars? Ó ní náírà. That's remind me. Ẹgbọ́n ní account balance ti ń jàre lálẹ́ yìí mo ti ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ yìí. Èrò rẹ̀ máa fi kún tó wà lákàn balance tí yóò fi pé 1,000,000 jàre. Aláàánú kan ń gbọ́ wa lọ́wọ́.

àbí ẹ ló lẹ máa yọ kúrò nínú account balance yín tí ó fi ku 1 million. Lálẹ́ tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ni. Ẹ̀ẹ̀mẹ tó ń gbọ́ wa o, ìyanu le ṣẹlẹ̀ o, inú le bí èmi gan o, kí ni ẹ send account number yín o, àbí kí inú bí ẹ̀yin gan kẹ́ ni kí n send account number kẹ́ ẹ yà mí lẹ́nu. Èló lẹ máa fi kún tó wà lákàn balance yín tí ó fi kọ tó fi wọ 1 million. 0705 5009 49 0809

0: Hello.
1: Ìdílé.
0: Ẹ.
1: Wọ́n kálẹ̀ ọmọ ìpè ní múlẹ̀.
0: Múlẹ̀ kọ́ o. Ẹ. Wọ́n gbọ́ wa o. Hello.
2: Jimmy.
0: Ẹ̀ka alẹ́ o.
2: Ẹ̀ka alẹ́ o.
0: Ẹ lẹ́ o, ìyé Elizabeth kọ́ yìí. Ẹ ṣe nú ẹrẹ́ lábẹ́bẹ́ yẹn tí ò sí.
2: Ẹ tún dá nǹkan míì lẹ́la.
0: Ṣé ẹ bora mọ́ra lẹ fi ń dún ẹrẹ́ lábẹ́ yẹn ni àbí tí ò sí. Èló ni ẹja mi bí ẹ̀rín. Èló ni ẹ fi kún àkàbalà sí. Tí èpo.
2: Ẹ wo iye tá a fi kún.
0: Yìí ti wá mọ iye ṣé mo mọ iye tó mẹ.
2: Hello.
3: Hello.
0: Hello. Hello. Hello. Hello.
3: Hello.
0: Hello. Hello.
3: Hello.
0: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
3: Bẹ́ẹ̀ni.
0: Bẹ́ẹ̀ bá wá pé 1 million yẹ kí lẹ fi ṣe.
3: Ah, ọ̀gbìn náà lọ́sọ̀bù mi.
0: Sọ́ọ̀bù yín kí lẹ̀ ń ta.
3: Wọ́n ti ṣe ọwọ́.
0: Èyí sí ọwọ́ èwo kò ló kọ́ ni.
3: Wáyà ìwáyà.
0: Ni wáyà, kí ni wáyà fẹ́ fi 1 million abẹ́ o. Kí lẹ̀ ń sọ. Ẹ gbọ́ òun. Kí ni wáyà fẹ́ fi 1 million ṣe. Ẹ ló jàre. Sẹ́yẹ̀dẹ̀ fẹ́ ra pláyà ni àṣẹ fẹ́ ra wáyà. Wọ́n dara yín láàmú dá. Àwọn ọmọ ọmọ wa fẹ́ yìí. Hello. Yes, ma mi gari.
3: Láti ìlú ọ̀la.
0: Ẹ?
3: Láti ìlú ọ̀la.
0: Láti
3: ìlú ọ̀la.
0: Láti ìlú ọ̀la. Ee, ẹ lẹ́ o.
3: Yes, sir.
0: Ma mi. Hello.
3: 1,000.
0: 10,000.
3: 1,000.
0: Èlò láwọn àfikún tí ẹ fi pé 1 million báwọn ẹ sọ fún ara yín.
3: Bí ẹni máa ń rí

0: Hello, somebody, daddy.
1: Hello, Jimmy Pampa.
0: Hey, Bakale, Oyami.
1: Auntie Aduke.
0: Hello. Kibaifi.
1: 920.
0: Wait. 81 le.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé bá sọ pé send 80 yẹn sí mi kí n send 1 million sí ẹlẹ́ṣẹ́?
1: Mi lè send ẹ̀ sí
0: ẹ̀. No, ṣé a mọ̀ pé kó lè jẹ́ ìpọ́nrẹ́jú gangan, màá kàn ní ẹ send 80 yẹn. Ẹ̀yin náà send 1 million sí.
1: Ẹ̀yin lè send sí mi.
0: Àǹtí Àdùkẹ́ yẹn ti gbọ́n jù.

0: sẹ́rí lálẹ́ highest highest owó tó bá wà yìí ni ẹ sẹ́ndì ẹ yìí wà á sẹ́ndì. Hello. Bẹ́ẹ̀ bá ti fẹ́ pè mí ẹ máa yín rédíò lọ́lẹ̀. Bẹ́ẹ̀ bá ti fẹ́ pè mí ẹjọ́ ẹ dákun ojú ò ní tì yín nǹkan ò ní ṣe yín ẹ máa yín rédíò lọ́lẹ̀. Bẹ́ẹ̀ bá rẹ̀ ti pè mí lẹ́ẹ̀kan ó ti tó ẹ má tún pè mọ́. Ká lè fẹ́ lòmíì láàyè. Hello.
1: Hello sir.
0: Ẹ káàlẹ́ sà. Yes sà.
1: Ẹ káàlẹ́.
0: Orúkọ yìí sà.
1: Bàbá ìfẹ́ ilé wédú láti gbòòrò òkè ehò.
0: Bàbá kílẹ̀ wé.
1: Bàbá ìfẹ́ ilé wédú.
0: Láti òkè ehò.
1: Òkè ehò.
0: Ìlú ọ̀gá mi nu lérè ṣìtú ọmọ àjànà ọrọ̀ ní òlèlè ìsàlẹ̀ òkè ehò. Yes bàbá èló láì fi kún owó wà lọ́wọ́ yín tí ì pé 1 million.
1: Fifty ló wà lọ́wọ́ mi.
0: 50. Lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ 50 kò lé kò dín 50 gérégé.
1: Ó kàn ní bí 20 naira.
0: Èló láì wá fi kún pẹ̀lú 50 20 naira yẹn èló láì fi kún tí ì pé 1 million.
1: Báwo wà fi sí ni ẹ.
0: Èmi lẹ̀ ń bi àlẹ́ èlò ní ekún. Tí ó jẹ́ gérégé gérégé ẹ bá mọ iye owó lálẹ́ ìdí ó gbowó ẹ bá mọ iye owó lálẹ́. Èló láì fi kún tí è pé 1 million gérégé.
1: $950,000.
0: $950,000. Tàbá fi kún 50 ìtọwọ́ yóò jẹ́.
1: 1 million.
0: But 20 tí ó wá lé lórí ẹ̀yẹ́ nǹkan ẹ sọ yẹn dànù.
1: Kékeré ni èyí kékeré ni èyí.
0: Èwo ń kékeré.
1: Ṣé ẹni tó ẹ bẹ́wọ̀ bàbàbà bàbá ìlú rẹ̀.
0: Kò sí tí alẹ́ yìí tá a wà yìí kò sí tí ò lè ṣẹlẹ̀.
1: Kò sí tí ò lè ṣẹlẹ̀ ṣẹ́ni tí ọwọ́ ìrìn bá ba 1 million yẹn. Máa supply ewé ebi láti òkè òde bàbà.
0: Ìrọ́dí o.
1: Ọgbọ́ngbọ́ mo mọ̀ ń kọ́ ẹ.
0: 1 million.
1: Ó ṣe mi supply ewé ebi àtẹ̀kọ́ láti òkè òde bàbà.
0: Tí gbogbo ìbàdàn ó jẹ ní bí ọ̀la.
1: Àgbèrè dọ́là. Láàrin láàrin oṣù kan gbogbo ìbàdàn máa jẹ fọlọ ní àtẹwé.
0: Irọ́ ni o tí ó ti wù tí ó ti.
1: Ó gbé abẹ́ẹ̀tì ẹ̀.
0: Tí ó gbé
1: abẹ́ẹ̀tì ẹ̀. Owó là ń wá iṣẹ́ ń bẹ technicality.
0: So 5 million 50,000 wà nílẹ̀ báyìí.
1: Ó gbà nílẹ̀ gidi.
0: Kí wá sẹ́ni 950 kó pé 1 million. Ẹja tún wẹ lòmíì. 0705 5,949 08097,949. Hello. Hello, sa.
1: Ẹ
0: ká alẹ́ o.
1: 450 lọ́wọ́lọ́wọ́ báyìí o.
0: Mi ò gbọ́.
1: O ní 450,000.
0: Ẹ̀yin ní 450.
1: So mo ní di balance 550 o.
0: Ẹyin ni ẹ sì ń lead báyìí kò sọ́mọ tó lé yín bá. Ó kọ yín gangan ẹ má dákọ̀ àdúgbò yín ó léwu ó kọ yín gangan nìkan ni.
1: Ok salami ọláìtàn.
0: Salami ọláìtàn ẹ má dákọ̀ àdúgbò yín à ní rí dààmú o ojú ò ní tìwá o. So ẹyin ní 450 lọ́wọ́ báyìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ jẹ́ ilé sẹ́ẹ̀dì ẹ̀ sí mi kí n fi sẹ́ẹ̀dì 1 million.
1: Ìwọ ni mo sẹ́ẹ̀dì 550 tó bá tó wá balance máa sẹ́ẹ̀dì àkáǹtì ẹ̀ sí ẹ̀ máa screen shot ẹ̀ sí ẹ̀.
0: Hello. Wàhálà àwọn èèyàn ò ní gbàgbọ́. Àti ní lead 450. Hello. Hello, ẹ káàlẹ́ o kọ yín gangan. Hello.
2: Hello.
0: O kọ yín. Hello. Ẹnìkan ń chat mi lábẹ́nú bí. Mi ò tí ì rí n tó ń chat yẹn dáadáa.

0: àwọn èèyàn nídìí owó. Àwa èèyàn a nídìí owó gúgú. Hello sir. Yes, ẹ̀gbọ́n mi.
1: Hello.
0: Ṣé ẹ wà?
1: Ẹ̀sà àpètò.
0: Ó ga.
1: Ẹ̀sà mú wa o.
0: Ẹ fi ra yín rẹ́rìn pé èmi kẹ̀. Ọ̀rọ̀ ara
1: yín.
0: Kò sí o. Èlò lè bẹ́ ń lẹ̀ lálẹ́ yìí.
1: Seven thousand ló wà nílẹ̀.
0: Tó bá yín jí làárọ̀ àbí tẹ́ ẹ náwó kù.
1: Tó bá mi jí tó wà nílẹ̀ 7,000.
0: Ẹ wà náà látàárọ̀ ẹ kàn ń wojú ẹ̀ ní.
1: Ẹ wo nǹkan tó wà nílẹ̀ ju 7,000 lọ.
0: Èlò lẹ́wàá fi kún tí ẹ pé 1,000,000 látọ̀dọ̀ yẹ jẹ́ ń gbọ́. Mo fẹ́ mọ bóyá ẹ mọ̀ sírò.
1: 993,000.
0: 993,000.
1: 93,000.
0: Yà pé one. Gerege.
1: Bẹ́ẹ̀ni ká fi tó wà ní gerege.
0: Tí wà yẹ bá wá. Tí ò ní pílé tí ò ní dín one.
1: Bẹ́ẹ̀ni.
0: Tí ó kọ one tí a ṣe kọ́má òdo mẹ́ta kọ́má mẹ́ta mẹ́ta bi.
1: Bẹ́ẹ̀ni one tó máa dúró gerege tó ní farati kankan.
0: Ká farati kankan o yóò dá dúró ni o. Ẹ yà kódo mẹ́ta àkọ́kọ́ sí lẹ́yìn kódo ẹlẹ́gẹ́dẹ́. Yà á gùn lọ́gàn lọ ẹ mọ̀ tó wò lẹ́ẹ̀mí ẹ mọ̀ tó wò ẹ rìfrẹ́ṣ ṣe ẹ àpò yẹ tó wò ẹ tó pè wò èrè.
1: Ṣé màá tó wà wípé ṣé irọ́ ni àbí òótọ́ ni ṣé fíìmù ni.
0: Àbí fíìmù ni. Kí lẹ́wà wò ó sí.
1: Kí ni àwọn lọ́bí dáko ni o.
0: Ẹ bá a bá o ẹ fẹ́ padà ó kú atlas.
1: Agbẹ́lọ́bá o. Agbẹ́lọ́bá o.
0: Ẹ wá kọbẹ lọ wúkú.
1: Bẹ́ẹ̀ni o. A lọ kọlu bẹ́ẹ̀ni o.
0: Ẹ kọlu. Ẹ dá mọ kò sẹ́nu ọba dis. Ẹ fẹ́ kọlu bẹ́ẹ̀ni.
1: A fẹ́ kọlu bẹ́ẹ̀ni o.
0: Ẹ wà dáko lọ wúkú.
1: Sọ̀ni Adé oníkò sí Kínímọ́lókò oníkò Sábìmọ́lókò oní ará oko ti darí wálé.
0: Bàbá o, ọlọ́wọ́ kan lùgbẹ́ pẹ̀lú 1,000,000. Hello sir, ta ló wà
2: mí?
0: Ẹ káàlẹ́ bàá mi.
2: Ọkọ ètò mọ.
0: Ó ga o.
2: Orúkọ mi ni ìyá àfin àgbàdì láti àgbọ́ fi létí.
0: Ìyá mi ojú ò ní tì í mà.
2: Àbẹ́rẹ́ ilé ti bá kọ 1,000,000. Ẹni pé bẹ́ẹ̀ tó ń sọ pé ọkọ ìkọ gbọ́nú àkáǹtì ń sọ bí.
0: À ṣé kò sí lọ́wọ́ ti yín ni.
2: Owó dá a la.
0: Owó dá o.
2: Àkọ̀dà ni máa lówó ọ̀dà orí rẹ̀ gan-an kí wọ́n fi rùn.
0: Ẹ mọ̀ bí tó bá dọ́wọ́ èèyàn tán èyí rú orún sùn dáadáa.
2: Èèyàn orún sùn èèyàn lè sọ̀rọ̀ máa wù wá tí èèyàn lè máa wá wù. Ó dà fún mẹ́pọ̀ fún wa.
0: Àbí màmá èlò ló ń bẹ́lẹ̀ tá a lè fi owó kún tí èèyàn pé 1,000,000.
2: Ẹ má jẹ́ àgùnbẹ̀ sọ̀rọ̀ lọ́gbẹ́. Ẹ bá mọ̀ pé ní tẹ́ẹ̀fù ẹgbẹ́ àkáǹtì náà bá wa ránṣẹ́.
0: Màmá ẹni sòrò nínú àkáǹtì yìí èlò ló kù.
2: Bẹ́rù allocation. Ó kọ̀ mí ẹ̀kan sí ìyá àfin àjà ṣé mo dé tó bọ̀.
0: Bàálá ayò ló lọ. Àwọn èèyàn ti búrọ̀. Dẹ́dẹ́ fúlà ò rí mi ò ń pè mí. Hello, ta ló wà mẹ́ka? Èmi gan mo sì fira mi ṣe yẹyẹ. Mo sá àwọn àkáǹtì mi lẹ́ẹ̀mí wa ni. Tàbí kí làá ṣe. Hello.
1: Yẹ ẹsẹ̀ galẹ̀.
0: Bàbá ṣe wà.
1: Ó
0: galẹ̀ bọ́ mi làwà.
1: Ọmọ ọba Ajíbọ́lá Fàtáìlì láti
0: sẹ́yìn. Bàbá o.
1: Yes, sir.
0: Mo ní èlò lẹ́yìn fi kún owó yín tí èyí pé 1,000,000.
1: Ọ̀nà rẹ̀ jí o. Ẹni gbogbo owó tó wà ní àkáǹtì ₦949 ni.
0: Kò tí ẹ̀ pé 1,000.
1: ₦949 lọ́wọ́ mi.
0: Lánàá ti yín èlò ní àwẹ́ àfi pé 1,000,000.
1: Owó tó kù ní ti nǹkan bíi ₦999 plus bí.
0: ₦999.
1: ₦999,000.
0: Àti 20 kìíní kankan bọ̀. Tẹ́ ẹ bá wá rí sà. Ibo nílò rẹ̀ ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀.
1: ba ti ri ge se ta ti fere to wa le ge ta ti fere ba ibi 1 million gbọre
0: eh
1: o je ri se gba lo le to je ri se for organizer ba yo
0: before gale yin
1: be
0: e won ni ri se gba lo de for ga bo lo se ri e gbe wa de be
1: koda engine ti o yo ta fun ara e ti o pa se be bayi 135 million
0: te ti ri
1: be
0: ni e ya
1: Ah.
0: Sa ti.
1: Ko ba yo
0: lato do yo. To ba yo.
1: Eh, wo wa.
0: Eh, e ja ma wo bo.

ọba mi n be loke. Tọ ma da oni kaluku lohun gẹgẹ bi erungba okan re. Dele Akimo dedele ejile ura to n fadaka emi ko ni. Ṣugbọn mo ni Ọlọrun ọba mi kan soso. Toju ki n ti. Teru ki de n ba lati sori fun eda. To ba ri be Ọlọrun ọba mi igba ti akoko. Mo kẹ́pẹ́ ọ ní wákàtí àkókò yìí, wá bá mi dun àwọn èèyàn mi yìí nínú. Ẹni tó owó rẹ̀ ku ₦500. Tí ò mọ bí ó ṣe fẹ́ ẹlòmíì kò rówó káàdì. Jẹ́ kówó wọn pé ₦1,000,000 tó jí láàárọ̀ ọ̀la. Ibi tí wọn ò ṣe sí jẹ́ wọ́n lọ́mọ jẹ́ ń bẹ̀. Ẹni tí wọn ti ẹ̀ lérò pé ó lè hẹ́ẹ̀pù àwọn, ó ti ẹ̀ jí pé wọ́n kákan tó sùn lálẹ́.

0: yóò jẹ́ ká kan balance wọ́n wọ 1 million. Lọ kọ́ sẹ́nu yẹn núlẹ̀ mọ́jọ́ lè sùn lálẹ́ yìí. Ó sì jí sẹ́ndò owó ẹ̀ láàárọ̀ ọ̀la. Hello somebody.
1: Hello, ẹ
0: ká alẹ́ màá mi.
1: Yes,
0: ma. Orúkọ yín gangan.
1: Orúkọ mi ni Mrs. Adeniyan láti Congo.
0: Mi gbọ́.
1: Mrs. Adeniyan láti Congo.
0: Yes, ma. Èló ni o àfikówó yín tí è pé 1 million jẹ́?
1: Ó máa fi mo ní 150 lọ́wọ́.
0: Ok.
1: Ṣé ó máa ṣe o kọ́dà 850.
0: Lẹ́ni lọ́ báyìí, ọ̀pẹ́ o.
1: Rárá o.
0: Ẹ dáhùn wá rèé o.
1: 150 ni mo ní lọ́wọ́ báyìí.
0: 850 lẹ́ni lọ́wọ́ báyìí.
1: No. 150 ni mo ní lọ́wọ́ báyìí.
0: Ok, ẹ retí 850.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó bá wá pé 1 million kọ́.
1: Olúwa o.
0: Kí la dé? Kí ló le tó tó bẹ́ẹ̀?
1: Inú mi máa dùn mí.
0: Kí lẹ fi ṣe?
1: Iṣẹ́ amúnidára ni mo ṣe.
0: Ayé wa dára o.
1: A lọ ra oríṣiríṣi materials àwọn fabric.
0: Ok.
1: Máa fi ṣe àwọn ready to wear.
0: Ok.
1: Máa ma ta ní online, máa ma polówó lóríṣiríṣi.
0: Ẹ mọ jó lórí TikTok.
1: God bless you.
0: Ẹ ìyá ẹ lọ ra ring light, ẹ ra ring light náà nú ẹ.
1: Mi ìfẹ́ ní kí ring light kò ní gọ́gọ́ ti tó fún ṣẹ́yìn lásán tí bá ti ń wọ̀ tí mo wọ̀ sáwọn mánikíwì tí mò ń polówó tí mo fẹnu sọ̀rọ̀ tí mò ń forin sí.
0: Ẹni gbẹ́jí ń gùn wá fáwa ẹ̀yìn ẹ̀ mọ̀ ṣe fúnra ara yín.
1: Kí ló dé màá wá sí Kẹ́míà lọ́dọ̀ yín láti wá polówó.
0: Ngbẹ̀lẹ́ mọ̀ ṣe fúnra yín ẹ̀ gbé fóònù wájẹ́ màá jẹ́ èmi rẹ̀ o. Ohun tí wọ́n fẹ́
1: láti sọ ni pé a máa kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibì kan náà ni.
0: Ok. Ẹ
1: ṣàánú mi o.
0: 850 ló kù.
1: Bẹ́ẹ̀ ni ta.
0: Kí lẹ gbọ́rúkọ yín yẹn náà.
1: Mrs.
0: Adeniran láti Sango. Ọ̀sí wàhálà. A mọ̀ ronú sọ́rọ̀ yín. Àwọn kan fẹ́ pè wọlé tí yóò láǹfààní àti ẹ lè send message sórí nọ́mbà délé ìjìnlẹ̀ yìí 08024430607 ẹ lè WhatsApp nọmba mi sórí 08024430607 àwọn kan fẹ́ send message tí ó wọlé ẹ ṣe sórí 08024430607 ẹ má pàgọ́ yẹn ẹ send message sí kí n lè máa rí ìkànnì.

àti bá sí abala tó mì lódìdì tì mẹ́ yẹn. Nọ́mbà yẹn máa sẹ́ẹ̀dì mẹ́sẹ̀jì sí ni. Tí ń tọ́lọ́run ò lè ṣe. Àwọn tó mọdéléèjì lẹ̀ pé tó bá ti rán mi sí yín máa jíṣẹ́. Tó kàn kù náà ni pé kájọ trust ara wa. Bẹ́ẹ̀ni tẹ́ ẹ fẹ́ fi 1 million yẹn ṣe náà lẹ máa fi ṣe. Ṣé pẹ́lú mi ò wá kọrí sí Kánò yóò lọ fẹ́ lọ gbéyàwó.

alẹ́ bọ́bùlá wa mọ́kànlá kọjá àṣẹ́jú méjìlá ń bí o. 32FM 94.9 ìkànnì eléyìí ló ń jẹ́ kẹ́ ẹ máa rẹ́rìn ní gbogbo ògbà. Àmọ́ ni rí bànújẹ́. Nǹkan ò mọ̀jọ́ ní ìṣèmí àti ẹ̀. A máa jẹ, a máa yọ ọkàn wa balẹ̀. Àní rí kò sí dáadáa.

tẹ́ ẹ bá gbàgbé níjẹjọ́. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run bá mi bá wa mú àwọn ọmọ tí wọ́n lọ. Sí àkàtà àwọn ajínigbé àti àwọn olùkọ́ wọn. Olùkọ́ pẹ̀lú ọ̀gá wọn, principal. Tí gbogbo wọn sì lọ láyọ̀ tí wọ́n bọ̀ láyọ̀ yàtọ̀ sí àwọn bíi méjì bíi mẹ́ta tó fara gbọ́.

torí kíru ẹ mọ bá wa ṣẹlẹ mọ nílẹ wa ẹ gẹgẹ bí olóyè ọmọ Nàìjíríà gidi ẹ bá gbàgbé tẹ bá gbàgbé emi gẹgẹ bí ẹnìkan lórí ìkànnì tí mo wà tẹlẹ nígbà kan rí mo pariwo ẹ nígbà yẹn pé hey àwọn tí wọn ń láǹfààní àti ikú ònílẹ wọn wálẹ wa yìí ṣé kò léwu gbogbo ẹ à ń fà á léjọba lọ fà á léjọba lọ fà á léjọba lọwọ ni mo rántí o mo ti lé ní bí ọdún mẹwàá tí mo ti ń pariwo ẹ mẹwàá ọdún mẹjọ sẹyìn pé bẹ́ẹ̀ bá dúró sí bí àdúgbò tán ń pè bí ọjọ́ àbí bí express ọ̀nà wóró ni ẹ kàn ṣàmọ́ nípa àwọn mọ́tò yẹn kàn ṣà ń tẹ̀léra wọn ni èrò ó dẹ̀kúnrí ẹ̀ kí ni wọ́n kọ́kadà rẹpẹtẹ gbogbo tá a wá fojú rẹ náà ń gbà yẹn ti wá gbogbo mọ́ wa lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ bá lẹ́nu rú wá rùn ẹ mọ̀ pá wà á rìn dáadáa a sì rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ rí pé tẹ bá dáwọn àdúgbò máwọn àdúgbò ń sìn láwọn àdúgbò máwọn àdúgbò ń sìn àwọn èèyàn wa ẹ yá bòmíì àti ẹ mọ̀ bóyá àwọn èèyàn wa yorùbá tí wọ́n sì ń ṣọ̀kadà ṣá sáwọn èèyàn wa nílẹ̀ yìí tí wọ́n sì ń gọ̀kà ṣé kìí ṣe pé bóyá ọ̀pọ̀lọpọ̀ wọn ti wá nǹkan míì ṣe ó ẹ̀ báwọn èèyàn yẹn míì ni ò tí ì máa rí nínú márúwá tí ń bá wọn márúwá mi ì tí ì máa rí wọn nínú mikra mi ì tí ì rí wọn nínú danfo ọjàbọ òjì géètì mi ò tí ì rí wọn nínú danfo bẹrẹ èwo ni bíi náà ogun pa gbé ní ogun pa gbé ní ogun pa láti dé àrẹ rẹ àti ìrí wọn láti ọmí àdìó láti lọ sí ọjà bá ọmí àdìó lọ gbogbo ẹ ẹ ti mọ àwọn mọ́tò kan lighters tí wọ́n ń wà ní bẹ̀rẹ̀ àwọn kan mọ́ ń lọ sọ́nà muslim odinjo mi ò tí ì rí wọn bẹ̀ wọ́n tá a bá sọ pé ọ̀kadà báyìí ọ̀pọ̀lọpọ̀ ibi ló yẹ pé àwa gan láàmú júwe fún wọn láti ní wèrè èmi ọ̀pọ̀lọpọ̀ ò gbé ìbónú wọn àwa mí gan a sì gbọ́.

0: ọ̀nà owó la wà á gbé gbà tá a fi wá bọ́ nínú àwọn nǹkan ìtúrí òfin ní sọmọ lọ́wọ́ wa mọ́. ẹ gbàgbé pé kì í ṣe níbi ilẹ̀ yorùbá nìkan o káàkiri ni àwọn ẹ̀yà yìí náà dẹ̀ ni wọ́n ń lọ bí lọ sọ́hún lọ síbi lọ sọ́hún. gbọ́n la dá àwọn rántí àwọn skul kan wà ní sáàdì ọ̀nà oríko. mo rántí ìgbà tá à ń wá ẹ̀gzáàmù kí ń gbà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ni wọ́n tá a jọ jẹ́ kínní ń gbà náà wọ́n mọ láwọn ń wá pépà lọ́bi tó ti rọrùn. ìgboro làwọn ti ṣe tiwa ọlọ́run sì sàámi sí. ọ̀pọ̀ wọn ló jẹ́ pé àwọn oríko yẹn ni wọ́n ń lọ tí wọ́n ti ń rí ẹ̀gzáàmù sí. kí ló ẹ̀ ká má ba àdáṣọ ọrú ẹ̀ ṣòro mọ́. kí la máa ṣe. ìnáwó lálẹ́ gbégbà láàfin ní rírù tó ṣẹlẹ̀ yẹn mọ́. kí ni kíjọba ṣe iṣẹ́ mọ̀ bíjọba ò lè mọ gbogbo nǹkan tán o. àwọn social adviser do the government ìmọ̀ bóyá wọ́n ń gbọ́ rédíò. àwọn kọmíṣánná mi ò rò pé wọ́n ń gbọ́ rédíò. mi ò rò yìí pé àwọn tí wọ́n jẹ́ bíi pa tó di kíníkan ń rò pé wọ́n ń gbọ́ rédíò. inú wọn ń dùn
1: méjì kò ní ìṣọ̀lá lára. àwọn bàbá wa sílá kúlẹ̀ pro-pride. ọmọ tó ń sọ ní poro àìlá bí o pro-pride.
0: kí la ṣe.
1: ajibọ ẹgbọnà gbogbo èèyàn kan ló fẹ́ràn ànábì. báná bí mú wọn mọ̀ ṣeéṣe tó gbogbo èèyàn kan ló fẹ́ràn ànábì nípa ànábì ẹ̀ka bó ṣe polówó ìsìláàmù tó tó polówó ẹ̀ka kiri àgbáyé gbogbo èèyàn kan ó ṣe ẹ̀bọ̀ yìí o ló fẹ́ràn ànábì mú wọn mà sáláwọn ẹ̀wọ̀ sálà. ajúwẹ́ àwọn bí wọ́n ò ṣe gbọ́ta ànábì mú ọmọ tó wọ́n padà wá sọ ọ̀kan òní wọ́n padà tẹ orí bá fa ànábì mú wọn mọ̀. eré à gbogbo àwọn tá a bá jùlọ nídìí fújì tán ṣagírí jí bẹ́ẹ̀ àbáwọn tá a tírẹ́nì àbáwọn tá a gbàtọ́ àbáwọn tó tọ́jú láti kékeré wá sí látúntàn ká pa ó ibà sílá bá ń ka iwájú wọn láṣìwà náà kò lè fa so.

0: alẹ́ bọ́bù. Ó ń bọ̀ ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Wọ́n ti wọlé sí wa lára ọ̀rẹ́dì. La máa wá ṣe.
1: Iṣẹ́ wa yìí, iṣẹ́ fújì, ó gbà rí fún ẹsẹ̀ ẹ̀bọ̀ yìí kì í bí kan o. Bí o bá ṣe tarí fún ẹ̀wọ̀n ẹsẹ̀ ẹ̀bọ̀ yìí. Kí lowó rẹ ṣe lọ́dọ̀ mi ẹran. Iṣẹ́ wa yìí, alábí ọ̀ ẹsẹ̀ jí bá.

0: amuche tọwọ dazu igbo tọ ma kẹsàn án ìgbà wọn ìgbà yẹn náà ma tó mọ pé wà ta òsàn sàmú o kò lè sá mọ bàálà òun làbí lọ.
1: Hello, ẹ kàlẹ́ o. Yes, ma ha isun.
2: Ṣé a lè sùn ni? Ṣé a lè sùn ni? Ṣé bódì ìgbà tẹ bá parí? Ṣé ẹ ọ̀rọ̀ tẹ ní kádá sí mi?
1: Yes, ma'am.
2: Ṣé rí tí ò bá sí olè ilé, títà ò lè já o?
1: Àkíkà.
2: Àti kí wọ́n flush gbogbo àwọn èèyàn rádẹrádẹ tán ti papọ̀ máwọn èèyàn wọ̀nyí tán flush wọn kúrò láàrin wa. Àgbẹ̀fọ́ kan lè dédé wá kó mọ̀ mọ̀ bí ó nílé ṣe ń rìn kó mọ̀ bó ṣe fẹ́ jà lólè. Kàńdá ti wà nínú rẹ̀ sí o. Ó ti wà nínú rẹ̀ sí àfi kí wọ́n flush gbogbo àwọn kàńdá yẹn tán jẹ́ ara wa kán flush wọn dànù. Òun wọn lọ́wọ́ wọn fi lè fẹ́ gbogbo àwọn tó kù tí wọ́n tuntun tí wọ́n lé wọn dànù. Ìgbésẹ̀ tìjọba kọ́kọ́ tó yẹ kí kọ̀ọ̀kan jọba kọ́kọ́ gbé nìyí. Kàńdá ti wàánù rẹ̀ sí. Àwọn èèyàn wa gan wọ́n ti tójú ọ̀nà wọ́n ti fi ran àwọn èèyàn wọn yẹn. Àwọn èèyàn wa yẹn gan ni wọ́n kọ̀ọ̀kan mú ló yẹ kán kọ́kọ́ flush wọn. Rẹ ní wùwù ṣe. Ìjọba kọ́kọ́ gbé ìgbésẹ̀ yẹn. Ẹ wò ó. Ọlọ́run kó ṣàṣàánú fún wa ni. Ẹ máa gbé tó.
1: Ẹ ṣé o, màámi ojú ò ní tì í mà. Ẹ kú fẹ́.

aláwọ̀ fi owó ṣe ọ̀rẹ́ gbogbo wa kánilápò ní ká mọ́ ni lọ́rùn èyí tẹ̀yàn ní lọ́rùn gbèsè nìyẹn ọlọ́run mọ̀ yìí ajẹ́ bá a bá sì jẹ́ kọ́ lọ́run lè bá wa sán ni o. ẹ̀yẹ́ ìmọ̀lẹ́ o ó tó bá náà díẹ̀ tó nù kó ní nǹkan. dẹ́ni onírúurú ìdùnnú wà ní bíi ní ojú ẹ̀rọ fún wákàtí yìí. délé ìjìnlẹ̀ lórúkọ mi délé ìjìnlẹ̀ ń kì í pé kájọ rí ore tó dáa kájọ rí ara bá wa gbọ́ o ká sì sun wa ẹ̀. 08080 24043067 08024 03067 tàbí ká ẹ pè mí sórí 08096 55666 gbọ́ lẹ́ẹ̀kan sí 08096 55666 fún ìpolówó ọjà nìkan ni.

0: ọ̀nà crossover tá ṣe ní april ni mo ti fẹ́ sọ ẹ̀rí mi jù àmọ́ àwọn èrò ti pọ̀ jù tí wọ́n fẹ́ gba ẹ̀rí wọn so wọ́n ní láti sọ fún wa pé a máa ṣe later like a máa sọ testimony wa later so ó wá fún pé ní march mọ́mí mi sọ fún mi nípa program orí òkè ògo tí wọ́n fẹ́ ṣe ní ending of March. So and she also even asked me to listen to the program before even going to the mountain. So we down alone. We know our best in the program here. So we have best in the program here. We follow our program go to the pay our last okay the ending of down march. A crossover sitting on April. So mo dẹ̀ bèrè nǹkan méjì lọ́wọ́ ọlọ́run mo sọ fún ọlọ́run mo ní iṣẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ rí pé kọ́ ọlọ́run kò jọ ó ràn mí lọ́wọ́ pé owó tí mò ń gbà pé kò tẹ́ mi lọ́rùn pé kọ́ ọlọ́run kò bá mi dọ́bù owó yẹn ọlọ́run dẹ̀ ṣe ó ṣe fún mi éwù nǹkan ṣe dọ́bù lọ́lọ́run ṣe fún mi tírípù lọ́lọ́run ṣe fún mi wà tí mo máa gba mí salary like it was triple of the salary tí mo máa ń tí mo gbà tẹ́lẹ̀ so nǹkan tọ́lọ́run ṣe fún mi nìyẹn tẹ́mdẹ̀ sọ fún ọlọ́run nípa poor performance training poor performance training ó wà fún àwọn tí wọn bá kí ń ṣe dáadáa and téèyàn bá dẹ̀ ti lọ sí poor performance training yẹn ó likely kí orúkọ yẹn ó lọ appear ní termination list so mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run bá mi ṣe oògùn ìyẹn náà ẹ̀rí mi lélẹ̀ tàbí ẹ bá mi gbé testimony mi o lọ́wọ́ a máa ṣàgbára yín dọ́tún sá àmì rọ́yàn yín ò ní gbé orúkọ jésù ilé ológo tí gbogbo wá jọ ń dé máa débẹ̀ orúkọ jésù.
1: Jọ gbàdúrà ẹyọkan please bẹ́ẹ̀ sọ pé àwọn adánilẹ́rù nù láyé those that waste one property in life. Mọ jẹ wọn ó da ẹrù mi. Let them not waste my own love. Wà á ní ọlọ́run tó dá mi sí. Oye God my maker. Mọ gbà fún àwọn adánilẹ́rù. Don't allow wasters. Kí wọn ó da ẹrù mi. To waste my luggage. So ríru prayer yìí. This kind of prayer mami. Gbogbo ẹ̀kọ́ ló lè gbà. If better ones I can pray. Bẹ́ẹ̀ ni tó bá yẹ. But don't understand. Wà á mọ̀ pé àdúrà ni. You know say prayer yìí. Àwọn adánilẹ́rù nù. Wasters of one's luggage. Let them not waste my own. Wà á ní olúwa mo lẹ́rù. Lord, I have luggage o. Ayé ògbódò dẹ́rù mi. If I'm not wasting. Orí àdúrà mi máa jó. Lọ́run àwọn ọmọ mi. Lórí ilẹ̀ mi o. Àwọn adánilẹ́rù. Má jẹ wọ́n dẹ́rù mi. Ẹ kò fọ́ tí wọ́n ti wọ́n dẹ́rù mi. Dàrú adánilẹ́rù. Má jẹ wọ́n dàrú. Má jẹ wọ́n dàrú. Má jẹ wọ́n dàrú. Má jẹ wọ́n dàrú. Ọlọ́run babalọ́lọ́. Jésù olúwa mo sọ tẹ́lẹ̀ sọ àwọn tó máa ń dẹrù èèyàn wọ́n ò ní dẹrù ẹ gbàdúrà kejì ìjì tó ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ jà mí olúwa dá dúró máìlì kì báyìí àwọn kan bẹ́nu ìjì yẹn àwọn kò dẹ̀mọ̀ pé ìjì tóró ń fẹ́ bí afẹ́fẹ́
2: ẹ̀lì
1: àná tó ìyá àgàdà o ti yọ nkan lára ẹ.
2: Yà á rí bí tí sọmí ọ̀rẹ́
1: jù. Nkan tó yọ ká lórí jí.
2: Wọ́n ti tẹ àná ti fi jí.
1: Àwọn yòókù ń lọ òkè
2: lórí jí. Wọ́n lọ sàgbé ẹyà gbé dán.
1: Olúwa dá ìjì.
2: O lọ stop that storm.
1: Ìjì ayọ́kẹ́lẹ́ bàtẹ́
2: mi. That silent killer storm.
1: Ẹ gbàgbára lọ́wọ́ ẹ.
2: Remove power from me.
1: Kí á lè tètè ràn mí lọ́wọ́.
2: Let me be happy with
1: you. Ẹ dá ìjì dúró.
2: Stop that storm.
1: Jésù olúwa o ẹ gbàdúrà kẹta olúwa bá mi ṣe ogun kò lẹ́rọ̀ ogun tó ní tó bá dé sí yàn bẹ́ẹ̀yàn kì í bọ́ lọ́wọ́
2: ẹ
1: tó ti jẹ àwọn kan lé
2: wari
1: ogun kò lẹ́rọ̀
2: tó
1: ti jẹ àwọn kan náà
2: tí mo mọ̀ tí
1: wọ́n ní kì í èèyàn í bọ́
2: lọ́wọ́
1: àìsàn tán ní kì í gbó
2: ẹsẹ̀
1: wọlé
2: láyé
1: ẹ gba ariwo
2: nìkan
1: ní ní alẹ́ ẹ̀ bọ́ ó yájú.
2: Oh,
1: oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, o
3: Please pray number four.
1: And if you are here, Jeje.
3: That is the covenant of the life.
1: Oh, lo, marayin.
3: That they must see my head.
1: One leg, baby.
3: Oh, I swallow them.
1: Oh, to mui.
3: Before they forbid your plan.
1: I want to do a yourself.
3: You don't jump in.

0: ìyáálé masa.
1: O ti da sẹ́rúmọ́ wọn lọ́wọ́.
0: Ìyá sikẹ́tẹ̀tọ̀ jàwé.
1: Ẹlòmí ń bẹ obìnrin ni.
0: Wà bíbú jàwé.
1: Àbí àdàbí ọkùnrin lọ́wọ́.
0: Àjà ọ̀dà jẹ ṣẹ́pù tẹ̀lá.
1: Olúwa sí ilẹ̀kùn náà.
0: Ó kú dájọ́.
1: Tó fi àdàbí.
0: Jàjẹ ṣẹ́pù tẹ̀lá.
1: Ẹyin ọmọ ẹgbà.
0: Túbẹ̀ pé.
1: Àwọn òbí ẹ tí o mọ kọndíṣàn tó wà. Lọ́pẹ́
2: Gawa ka se ta gbe ni bi. Ko ta ni se ko so be. O ma le gbe